Àtúpalẹ̀ èdè òyìnbó tẹ̀dé Yorùbá nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa. Iléeṣẹ́ àlàrà àgbà yìí dá 103.5 FM Radio 1 kò ní Lagos. Látago mẹ́fà ìdájí sí aago méje àárọ̀ ní gbogbo ọjọ́ Monday sí ọjọ́ Friday. Òwe tó dáńtọ́ nínú ìròyìn tó múnádóko. Ẹ̀fẹ̀ àwàdà tó dẹ̀yìn kò sọnù nínú ìròyìn jẹ́ ti gbọ́ ní 103.5 FM Radio. Let him have power, Padelaro. In your nip, follow what you are loyal to. You come at our hour, your meta, Tita. 103.5 FM, Radio 1.

àtúpalẹ̀ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè yorùbá tó múnádóko ìlú mọ̀ọ́ká ni wá ilé toko lọ ti ń gbọ́ wa gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa wàràwàrà ni ó tà nítorí ẹ tà ló kọ́kọ́ ń tà kọ́mọ

0: àbá ìṣúná ti orílẹ̀-èdè wa Nàìjíríà láti gan bí ọdún díẹ̀ sẹ́yìn. Wọ́n ló ti lọ gba tẹ́gùn báyìí, ìyẹn ò ní ọgbà àtúnṣe kùjẹ́ o. Ìwé ìròyìn Punch náà ló kọ ìròyìn náà láàárọ̀ yìí.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́?
0: Pé kí ni?
1: Inú ìwé ìròyìn The Leadership láàárọ̀ tòní náà ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu orílẹ̀-èdè ti sọ pé ṣe rí nípa owó tá à ń ná fún ìgbésí ayé tí eruku ó lọ sókè gọbọ yìí. Wọ́n ní nǹkan tó wà lójú àwọn báyìí. Nǹkan tó wà ní ṣàpéwájú ìṣàkóso àwọn báyìí ni pé láti mú wálẹ̀ tó dé pé àwọn èèyàn wọn ò ní gbégbé ìnira mọ́ rárá lórílẹ̀-èdè yìí. Ààrẹ Bọ́lá Ahmed sọ eléyìí nígbà tí wọ́n ń ṣàlàyé wípé ṣe ni níbi ẹṣin sàmì àjọ̀dún òmìnira tí tá à ń sàmì lọ́dún yìí ní ẹ̀yìn gangan ọjọ́ kìíní oṣù kẹwàá. Wọ́n ní tá a bá wòye ó ti pẹ́ tá a ti ń bọ̀ látẹnu pé a ti kó lóko ẹrú tí ó ti tá a ti gba òmìnira. Wọ́n ní láti ìgbà náà làwọn tó ti ń jẹ́ olórí alákòóso orílẹ̀-èdè ti ń gbé ìyànjú ní gbogbo ìgbésà. Wọ́n ń gbé ìgbésẹ̀ láti rí dájú pé orílẹ̀-èdè wà ní ìṣọ̀kan. Ìtura ọjọ́rọ̀ ajé orílẹ̀-èdè náà ó sì ṣẹnu re. Ó ní nǹkan yẹn làwọn náà gùnlé láti rí dájú wípé orílẹ̀-èdè yìí wà ní ìṣọ̀kan. Ó sì nílò àwọn nǹkan tó nílò òun pèsè ẹ̀kalẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè láti lò kán lè máa gbé ìgbésẹ̀ àlàáfíà tí kò ní sí ìnira kankan. Wọ́n ní ìdí èyí àwọn ṣe ń sọ láàárọ̀ tó ni pé ìṣàkóso ìjọba àwọn láti wá ni ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lára o. Ọlọ́run sì rí pé nǹkan táwọn wá ṣe ni pé gbogbo àlàálẹ̀ tó ti wà ńlẹ̀ ètò tó ti wà ńlẹ̀ àti tí ẹ kọ́wọ̀n tún ṣe àtúnṣe sí tó máa mú orílẹ̀-èdè yìí wà ní ìṣọ̀kan tó jẹ́ kó orílẹ̀-èdè yìí tó ọrọ̀ ajé náà kó máa lọ sókè dáadáa tó jẹ́ pé ọmọ orílẹ̀-èdè wọn máa jẹ ìgbádùn ìjọba àwa ara wa àti pé wọ́n ti wà ní òmìnira. Ó ní nǹkan táwọn gùn lélẹ̀ táwọn sì ń gbìyànjú láti ṣiṣẹ́ lórí ẹ̀. Wọ́n ní ọ̀pọ̀ ọgbà àtàpọ̀ ọ̀pọ̀ èrò ni wọ́n ròyìn pé ìjọba yìí ìnira yìí pọ̀ wọ́n ní lóòótọ́ ni ṣe ni wọ́n ní kíkọ́ títa ríro òun náà là ń kọlà pé tó bá jiná tán òun ló máa ń dùn tó ó máa fi di akọ. Wọ́n ní onítàwọn ń ṣe ìkún ìlọsíwájú àti ìgbéga orílẹ̀-èdè yìí ni wọ́n ní tí a bá gbàgbé oríṣiríṣi ìpèníjà òun náà ló ń dojúkọ wá. Wọ́n ní kò sẹ́tàrí wípé àwọn ìgbésẹ̀ akin eléyìí tí ìṣàkóso ń gbé láti rí dájú pé gbogbo àṣìṣe táwọn ará òun kan ti ṣe látẹ̀yìn wá wọn ò tún jẹ́ kí wọ́n tún tẹ̀síwájú mọ́. Wọ́n gbé ìgbésẹ̀ lórí wọn ló tọ́ àti ọrọ̀ ajé ni o nípa ti ètò ẹ̀kọ́ ni o nípa ti àwọn àlùmọ́ọ́nì tó wà lórílẹ̀-èdè yìí ni o làwọn ṣe ń gbé ìgbésẹ̀ yìí pé tí gbogbo eléyìí táàrin ìtọ́ pé gbé ìnira yìí ìnira kọ́ à ń ṣiṣẹ́ kí nǹkan lè tún dáadáa wọ́n lè ṣe mùtọ̀mùtọ̀ fún orílẹ̀-èdè yìí ni o. Àwọn aláwọ̀ gbósùbà sàdáńkátà fún àwọn àgbà ẹranko bọ́dúdé àwọn oníṣòwò àwọn olùkọ́ àwọn tó jẹ́ pé iléeṣẹ́ aládàáni ni wọn àtàwọn pàápàá àwọn ọ̀dọ́ tí wọ́n ń gbìyànjú tí wọ́n ń ṣiṣẹ́ lórílẹ̀-èdè tó fi kan àwọn iléeṣẹ́ ológun káàkiri àtàwọn tó ń pèsè ètò ààbò pé iṣẹ́ takuntagun òun náà ni wọ́n ṣe láti rí dájú pé orílẹ̀-èdè yìí kò fọ́n ká ó sì wà digbí ó wà lálàáfíà. Wọ́n láwọn ọmọ orílẹ̀-èdè wọn àti gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ṣùgbọ́n ohun táwọn mọ̀ sọ́dọ̀ wọn náà sì mọ̀ nínú ọkàn àwọn ni pé láti ìgbà táwọn ti gba òmìnira orílẹ̀-èdè yìí ń tẹ̀síwájú bó tilẹ̀ jẹ́ pé kò tí ì débi tí a fẹ́ kó dé. Wọ́n ní tó fi jẹ́ pé ìṣàkóso àwọn náà báyìí báyìí òun làwọn gùnlé láti lè dájú pé ṣé gbogbo àwọn kùdìẹ̀kudiẹ tó ti ń bá ètò ọrọ̀ ajé wọn láti ilẹ̀ ọ̀sẹ̀ pé o kò jẹ́ kó orílẹ̀-èdè yìí kó tún gbèrú sí òun làwọn ń ṣiṣẹ́ lórí pé tó bá máa yá ààrẹ náà rí i pé iṣẹ́ táwọn ń ṣe òun ti kó àfi níyà lára ṣùgbọ́n a fẹ́ kó orílẹ̀-èdè yìí kóhun náà di orílẹ̀-èdè tó jẹ́ gbogbo èèyàn yóò máa wá pé orílẹ̀-èdè Nàìjíríà èyí tá a fi ń lọ káàkiri yẹn àwọn èèyàn kan máa wá sí orílẹ̀-èdè wa. Ó ní nítorí díẹ̀yìn àwọn kí gbogbo wa kó oríire àyájọ́ ọdún tá à ń ṣe ìgbìnira o ṣùgbọ́n àwọn mọ̀ pé ọgọ́rùn-ún náà sì mọ̀ pé iṣẹ́ táwọn ṣe kò ṣe fún ìnira ọmọ orílẹ̀-èdè ṣùgbọ́n kò ṣe pé kí orílẹ̀-èdè kó bá tún lè gòkè àgbà sí. Ẹgbẹ́ kan ẹ̀kúnrẹ́rẹ́ tó ọ̀rọ̀ tó sọ ó pọ̀ ńbẹ̀ nínú ìwé ọ̀rọ̀ tó sọ láàárọ̀ nípa ti àyájọ́ ọdún tá à ń ṣe lónìí náà ni. Ẹ bá ti rọrùn gan ìwé ìròyìn The Leadership lóde láàárọ̀ tòní ẹ̀rẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn bàbá nínú ìwé ọ̀hún.
0: Ó dáa bá a ti ṣe ń tẹ̀síwájú ǹjẹ́ ti gbọ́ o níbi iṣẹ́ ku ọdún ti òmìnira eléyìí tó gbòde kan ò ibẹ̀ náà ni mo wà jẹ́ ń bọ́ sápá àbẹ̀hùn o pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé àwọn ṣàǹkóṣàǹkó ní agbọn òṣèlú àwọn ṣàǹkóṣàǹkó láwùjọ orílẹ̀-èdè wa Nàìjíríà níṣe ni wọ́n ti ń fiṣẹ́ kú oríire ni wọ́n ti ń taari ẹ̀ sí gbogbo ọmọ Nàìjíríà o pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé níṣe ni wọ́n ń kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pétọ̀ a kú ọdún a kú ìyèdún ẹ̀mí wa ò ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wọ́n ní a kú oríire o torí wípé kí ni àkàìmọye àwọn tí ó jẹ́ wípé wọ́n ń ṣe takuntakun lọ́nà àti rí dájú wípé ìṣọ̀kan wà láti rí dájú wípé àlàáfíà wà àti láti rí dájú wípé ìtẹ̀síwájú wà ní orílẹ̀-èdè wa Nàìjíríà o wọ́n ní gbogbo wa pátápátá iná ni wọ́n kí o pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé àwọn ṣàǹkóṣàǹkó yìí àwọn kànrìnkànrìn láwùjọ orílẹ̀-èdè wa Nàìjíríà yìí níṣe ni wọ́n tún ránṣẹ́ kú oríire sí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìṣàkóso wọn fún iṣẹ́ takuntakun eléyìí tí wọ́n ṣe láti rí dájú wípé orílẹ̀-èdè wa Nàìjíríà ó ṣe kíni ó gòkè àgbà láti ri dájú wípé orílẹ̀-èdè wa Nàìjíríà ó dé èbúti ògo láti ri dájú wípé orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà wà lára àwọn orílẹ̀-èdè eléyìí tó jẹ́ wípé gbẹnusọ̀hún ó kúò lọ́rọ̀ wọn o bákan náà òun ni wọ́n ń rọ gbogbo ọmọ orílẹ̀-èdè yìí láti ri dájú wípé wọ́n gbárùkù ti ìṣàkóso ààrẹ Tinubu ìyún fún ti sáà ẹlẹ́ẹ̀kejì kí wọ́n tún dìbò fún ààrẹ láti ri kí iṣẹ́ rere yìí kó lè mọ tẹ̀síwájú wọn lára àwọn tí wọ́n fi iṣẹ́ ẹkú oríire àti ẹkú ọdún tí wọ́n fi ránṣẹ́ ìyún sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹni àkọ́kọ́ òun náà ni ọba of Lagos ọba Rilwan Babatunde Akinolu wọn kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé tó a tún kú oríire o títí ọdún 1996 independence anniversary gẹ́yìn ọmọ yọ wọn ni wípé wọn ni eléyìí náà ni wọn kí gbogbo ọmọ Nàìjíríà wípé tó a kú ọdún a kú yèdún a sì tún kú ìfàyàrán fún ti ìṣàkóso eléyìí tó jẹ́ pé ó ṣe ẹnu rẹ eléyìí tó jẹ́ pé ó wà lóde báyìí o eléyìí ti ṣe ìṣàkóso ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn fìdí ẹ̀ múlẹ̀ wípé ṣe rí ìṣàkóso tá à ń sọ yìí wọn ni ó ti ṣe àǹfààní púpọ̀ ìyún fún orílẹ̀-èdè wa Nàìjíríà o ọba Rilwan Akinolu wọn gbóṣùbà káre tí wọn sì dúpẹ́ lọ́wọ́ ààrẹ Tinubu wípé tó wọn gbà ààrẹ gbà ààrẹ sì gbà á lérò wọn ní nínú èrò wọn pẹ̀lú wọn ṣe gbà á lérò tó wọn ni wọn sì mú wá sí ìmúṣẹ pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé lọ́ọ́lọ́ báyìí ìpínlẹ̀ Èkó òun náà ni bàbá wà o wọn ni wọn dúpẹ́ lọ́wọ́ ààrẹ wípé ààrẹ ti ẹ̀ ṣe kíni ààrẹ padà wálé láti wá ṣe àjọyọ̀ ọdún ti òmìnira ìyún ní ìlú Èkó bákan náà òun ni wọn gbóṣùbà káre fún ààrẹ fún ìdàgbàsókè orílẹ̀-èdè wa Nàìjíríà àti ìlọsíwájú eléyìí tó ti bá àgbọn ètò ààbò àgbọn ọrọ̀ ajé ìpèsè àwọn ohun amáyédẹrùn àti ìgbáyégbádùn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ọba Akinolu níṣe ni wọ́n tún tẹ̀síwájú nínú iṣẹ́ ẹkú oríire wọn tí wọ́n sì ń rọ gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà wípé ká wà ní ìfarabalẹ̀ ká sì gbárùkù ti ìṣàkóso tó wà lóde wọn níṣẹ́ rí àgbájọ ọwọ́ báyìí náà la fi ń sọ̀yà o àjèjì ọwọ́ kan òun náà ni wọ́n ní kò gbẹ́rù dórí wọn ni kí gbogbo wa pátápátá ká gbárùkù ti ìṣàkóso tó wà lóde báyìí torí wípé kí ni nǹkan rẹ̀ ṣì wà níwájú ìyún fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tá a jẹ láǹfààní bákan náà ni wọ́n rọ àwọn òṣìṣẹ́ aláàbò láti rí dájú wípé wọ́n ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ o kí wọ́n rí dájú wípé ààbò wa ó ṣe kí ni ó dájú wípé ẹ̀mí wa dé bákan náà ni kí dúkìá wa kó ṣe kí ni o kí ààbò kó wà fún o ìyún báhùn àwògedengbe o nínú iṣẹ́ ẹkú oríire míì láti ààfin kábíyèsí ọba oníṣàṣá ti ìlú ṣàṣá ìyún oníṣàṣá of ṣàṣá kingdom ọba Nasiruddin Babatunde Ogunrombi àwọn náà kí ààrẹ Tinubu bákan náà ni wọ́n kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọba oníṣàṣá ti ìlú ṣàṣá ìyún oníṣàṣá of ṣàṣá kingdom ọba Nasiruddin Babatunde Ogunrombi àwọn náà kí ààrẹ Tinubu bákan náà kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé a kú oríire a kú ọdún òyèdùn o bákan náà ni wọ́n tún sọ wípé tọ̀ gbogbo ọmọ Nàìjíríà kú ìfàyà a kú ìfarabalẹ̀ ẹ̀yin a sì kú gbogbo ẹ̀ ti ń lọ wọ́n wá fìdí ẹ̀ múlẹ̀ wípé ṣe ẹ rí ọdún òmìnira gbogbo ọjọ́ kìíní oṣù kẹwàá ní ọdọọdún wọ́n ní kan la lè fi ṣe àpẹẹrẹ ìfàyàrán torí wípé kí ni a bá wo ìṣàkóso tá a bá sì wo ìtàn orílẹ̀-èdè wa Nàìjíríà a ó rí dájú wípé oyè á ní ìfàyàrán díẹ̀ múlẹ̀ síwájú sí ìyún láti ọ̀dọ̀ ọba Nasiruddin Ogunrombi rábíyèsí oníṣàṣá ti ìlú ṣàṣá wípé ṣe rí gbogbo ohun tí à ń rí yìí ẹ rí wípé nǹkan ti ṣẹnu rẹ ju ti tẹ́ bá a bá ní ìfàyàrán ká mọ tá a ní ìfàyàrán lé lórí o wọn ní ìṣàkóso Tinubu tó wà lóde yìí wọn ni ó dá àwọn lójú gbangba gbangba wípé nǹkan ó ṣẹnu rẹ o wọn ní Sátidé tí ó bá dáa àti ọjọ́ Jumatimọ̀ ìjọ Sunday tí ó bá sì dáa Sátidé náà láti ṣe kí ni láti mọ róye rẹ o wọn ní ẹ̀yìn náà ti rí bó ṣe ń lọ lágbọn ààbò ọrọ̀ ajé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn nítorí ìdí èyí gbogbo ọmọ Nàìjíríà wọn ní dídùn báyìí náà ni ọ̀sùn sùn lára àwọn míì tí wọ́n ní wípé wọ́n tún ẹkú oríire ìyún sí ogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni ẹni tí ó jẹ́ àwúṣẹ onígbòǹgbò ọba Olúṣẹ́gun Adéyàsá àti baálẹ̀ Otúmara ìyún high chief kẹyìn dé kalẹ jayé wọn ni gbogbo wọn báyìí òun náà ni wọn kí gbogbo ọmọ orílẹ̀ nàìjíríà o tí wọn sì gbàdúrà fún ọgbọ́n ìmọ̀ àti òye ìyún fún àwọn tí ó jẹ ní gbogbo ọ̀nà bákan náà òun ni wọn kí gbogbo ọmọ orílẹ̀ èdè nàìjíríà wípé a kú ọdún a kú òye dún ẹ̀mí wa ó ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nítorí ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí. Ǹjẹ́ ẹ
1: ti gbá
0: pékinì
1: ìròyìn ó ti lọ gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ọmọ olùgbé bá ó ti pé ẹ gbìyànjú ẹ jẹ́ ká wà ní ṣeré àlàáfíà jẹ́ ká gbà láyè kí a ti rí dájú pé ìlọsíwájú orílẹ̀-èdè ó jẹ́ ohun tó mú mú láyà gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó ní pàápàá bí ẹni sàmì ayẹyẹ àjọ̀dún ọjọ́ òmìnira tí a ti gba òmìnira tó jẹ́ ọ̀nì àádọ́rin wọ́n ní torí pé ó ní pé tá a bá fọwọ́ wọ báyìí ń rí mọ́ wọ́n ní bí a ṣe ń ṣe àjọyọ̀ yìí wọ́n ní pé àwọn ọ̀rọ̀ pé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n lóun gbóríyìn fún wa nígbà torí pé a ní àìmọ́ra bákan náà la rí a ní sùúrù wọ́n ní pé torí pé oríṣiríṣi nǹkan ló ta lè parọ́ sí wọ́n ní bá a ti mọ̀ wípé báyìí báyìí oríṣiríṣi ìnira ta ó ní ṣùgbọ́n àwọn gbé sàdánkátà fún àwọn orílẹ̀-èdè nàìjíríà pé sùúrù a sì ní ìfaradà wọ́n ní kò dẹ̀ sí látàrí wípé ọ̀pọ̀ nù wá gbàgbọ́ wípé iṣẹ́ èyí fún ìlọsíwájú orílẹ̀-èdè náà ni kí orílẹ̀-èdè yìí lè da fún ọjọ́ irú ènìyàn àti ọ̀la ni kò ṣe wípé wọ́n kàn ní wa lára wọ́n ní torí lọ́wọ́ fi máa pé a kú oríire wà pé iṣẹ́ ní sùúrù ta ni àti ìfaradà ta ni ẹ jẹ́ ká gbìyànjú tẹ̀síwájú torí pé ọ̀pọ̀lọpọ̀ èso dáadáa òun ló ti di ìdájọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ àti iṣẹ́ òun ni ìṣàkóso ìjọba ń gbé pàápàá ní nàìjíríà lábẹ́ ìṣàkóso ààrẹ bọ́lá ahmed tinubu wọn ni torí pé tẹ́wọ́ lórí pé ti ètò ọrọ̀ ajé àti ohun tó ṣẹlẹ̀ láwùjọ ìpèníjà ti àwọn wà bẹ́ẹ̀ wọ́n ní ṣùgbọ́n àwọn náà jókòó wọ́n ń ṣiṣẹ́ torí pé àwọn tó wà nínú ìjọba wípé iṣẹ́ takuntakun òun náà ni wọ́n ń ṣe wọ́n ní ṣùgbọ́n omi ló pọ̀ jọ kalọ wọ́n á wọ̀ wá pé bá a ṣe ní sùúrù tá a ní faradà tá a sì ní ìgbàgbọ́ nínú àti ìṣoríire orílẹ̀-èdè yìí wọ́n ní ká tẹ̀síwájú bẹ́ẹ̀ ká má gbé bákan náà ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba pẹ̀lú gbogbo àwọn iṣẹ́ àlàálẹ̀ àti ìlànà tí wọ́n ń gbé kalẹ̀ láti jẹ́ orílẹ̀-èdè kóhun náà débi ibi gíga tó bá débi gíga tán olùgbọ́n náà la máa jọrẹ̀ tọ́mọ tọmọ tọ́hàn tí ìbí pàápàá ní èyí àwọn kí wa pé a kú ọdún o a kú òye dùn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láṣẹ àmọ́ kò ríyìn fún wa pé ọmọ orílẹ̀ nàìjíríà wà láyé tá láyé ẹni sùúrù ṣùgbọ́n kò ní jẹ́ lásán o àájọ jẹ èso rere ibẹ̀ ni jíjẹ ìwé akú ọdún ṣùgbọ́n ká túbọ̀ ní sùúrù ká lè fọwọ́ gbá ìjọba bẹ́ẹ̀ ká fọwọ́ tí wọ́n lẹ́yìn pé wọ́n kó wa dé ilẹ̀ ìlérí èso rere ibẹ̀ ni jíjẹ ìwé wọ́n fi gbà pé akú ọdún ṣùgbọ́n ká túbọ̀ ní sùúrù ká lè fọwọ́ gbá ìjọba bẹ́ẹ̀ ká fọwọ́ tí wọ́n lẹ́yìn láti rí dájú pé wọ́n kó wa dé ilẹ̀ ìlérí. Gómìnà ìpínlẹ̀ Bauchi òun ló ń sọ eléyìí láàárọ̀ tòní bó ṣe ń kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà.
0: Ó dáa ẹja wo báyìí ẹja dókè lọ́hùn-ún kábòmí làásá bá padà dé ká mọ wá tẹ̀ wájú ẹkú kalẹ̀ àpàdà bọ̀.
2: Ikeja Electric and you. Do you need more enlightenment about the power sector? Or you just want solutions to electricity issues? Then make it a date on the program. Ikeja Electric and you. Every Tuesday, 9:30 to 10 a.m. on Radio 1, 103.5 FM. Professionals from Ikeja Electric PLC will be joining us live to enlighten you on all you need to know. Ikeja Electric and you. Every Tuesday, 9:30 to 10 a.m. on Radio 1, 103.5 FM. Don't miss it.
3: It's time once again. Welcome to Possibility Niger, the Milestone Edition. Tagged a decade in motion. Yes, it's...
4: Who's that girl? Who's that girl? What's poppin'? That girl is no stopping. What's coming?
5: Set for fun and conversations at the second edition of the Radio 1 103.5 FM International Day of the Girl Child Symposium. There will be dance drama, some fun competition, and incisive conversations. Theme, end child marriage, invest in girls' rights. Date is Tuesday, 13th October 2026 at 10 a.m. prompt. Venue is Oshodi Solo Legislative Hall. You can still be a part of the day. For participation, sponsorship, and other information, please call Olaomi on 0802-588-7408 or Yemisi on 0813-524-3587. The day is proudly supported by Bright Cloud Integrated Solutions, Yaupe Stores, Caritas Inn, Reverend Emmanuel Ojo, Nestle Nigeria, Yaisha Stores, Prism Healthcare Limited. The 2026 Radio 1 International Day of the Girl Child Symposium. Be inspired, be informed, be part of the conversation.
4: Who's that girl? Who's that girl? What's poppin'? That girl is no stopping. What's coming?
3: It's time once again. Welcome to Possibility Niger, the Maisun edition. Tagged a decade in motion. Yes, it's happening again. Ali Mosho, Lagos, are you ready? No dollar more. Join hundreds of sports lovers on Saturday, 3rd October and catch the vibes. Lots of jumps, lots of throws, medicals, live music, drinks, refreshment, games, taekwondo displays, and lots of gifts.

0: guys. Last edition was big. This year is going to be explosive. A Decade in Motion, 7 a.m., 3rd October, 2026. Abeson Youth Center, 5th Avenue, Abeson Estate, Ipaja. Come with your friends and loved ones. Come, play, enjoy, eat, drink, network, get airy, and catch the food. Get ready, dress body and sweaty. Attendance is free. Wow, powered by Body Lyrics Global Elite Club since 2007.
1: O de pada, o rile, o kile. Ìdíje eré ìdárayá ọlọ́dọọdún ni ti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ FRCN ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 1103.5 FM gbé kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ìpele àkọ́kọ́ nílé ẹ̀kọ́ secondary JSS jákèjádò ìpínlẹ̀ Èkó tọdún 2026 yìí. Àwọn akẹ́kọ̀ọ́ máa kópa nínú eré ìdárayá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá football, eré sísá lónírúurú athletics àti ìwẹ̀ wíwẹ̀ swimming fún tọkùnrin tóbìnrin wọn. Pápá ìṣeré CMS Drama School ní Bàrígà ló ti máa wáyé. Ife ẹ̀yẹ, ẹ̀bùn owó àti òkìkí tó rinlẹ̀ wà fún ilé ẹ̀kọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tó bá jáwé olúborí. Láti fi orúkọ sílẹ̀, ẹ pé Fẹ́mi Taiwo sórí 08023292640. Lẹ́kan Awolugba sórí 07038998468. Kelechi Bernard sórí 08033506038. Ìdíje eré ìdárayá iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 1103.5 FM níbi tí a ti ń ṣàwárí àwọn ògùn ọjọ́ ọ̀la.

ogun ọ̀sẹ̀ ọ̀sẹ̀ yìí ti tó. Tágbàgbé ìjà ẹlẹ́yàmẹ́yà, Haúsá, Ibo, pẹ̀lú Yorùbá, ṣe lásàjọ́ yìí ẹja sùn ní mìíràn.

gbogbo ẹ̀yin alayẹyẹ ẹ̀yin ọ̀tọ̀ gbogbo onífàájì gbogbo aródejò aródejò ó tún ti yá o ètò yín tẹ́ ẹ máa ń jẹ̀gbádùn ẹ̀ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday ẹ̀kú ìpalẹ̀ níkànnì rédíò 101.3.5 FM ẹ̀ka rédíò Nàìjíríà nípínlẹ̀ Èkó ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi kíra wa kú ìpalẹ̀ mọ ayẹyẹ ọjọ́ ìbí ìgbéyàwó òkú àgbà ìkẹ́kọ̀ọ́ gboyè ìgbòmìnira lẹ́nu iṣẹ́ ó yá ká tún jọ ṣe é lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí bẹ̀rẹ̀ láago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM nígbàtí ẹniọlá Abọ́sẹ̀dé ọmọ Sálì ó mọ gbé yín débẹ̀ tán yanyan pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́ báwo lẹ ṣe fẹ́ sí abala kí ló ń ṣẹlẹ̀ níbi ayẹyẹ níbi tá a ti máa pẹ̀ kẹ́lu àwọn tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo abala ìṣèbéèrè níbi tá a ti máa béèrè àwọn orin tẹ́ ẹ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala tá a ti máa kíra wa fún ayẹyẹ gbogbo ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú ẹniọlá Sálì gan lẹ̀tọ̀ tó lè tajà yín níbi tẹ́ ẹ ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ́ ẹ sì máa ta wàràwàrà pàápàá jùlọ ẹ̀yin tí ń tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò ẹ tún lè máa ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà ẹ máa pe ẹniọlá Abọ́sẹ̀dé Sálíù ẹniọlá Bentley sórí 091-151-733-70 091-151-733-70 ẹ kú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday láago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM láago méjìlá níkànnì rédíò 101.3.5 FM ọ̀sẹ̀ yìí máa láòjù gan ẹgbàgbẹ́.

0: ètò ẹṣin ọ̀rọ̀ ti padà dé lákọ̀tún. Gbogbo ọmọ Yorùbá o, ẹ máa pàdé Tajudeen Ajani Ojúlégba lórí ètò ẹṣin ọ̀rọ̀ ní gbogbo ọjọ́ Tuesday, láago 11 àbọ̀ sí dàgbo 12 ọ̀sán nílé iṣẹ́ Radio 103.5 FM. Ẹni tó bá ti parí òwe tó mọyán lórí kó máa paláàrú fẹ́bùn ni o. Ẹgbẹ́ polówó ọjà wa, ẹkọ́ ẹ̀bùn wa, ẹ dẹ̀ máa ta wàràwàrà bọ́mọ ẹta tí ń tà. Ẹ pé Ojúlégba sórí 08023094983 08023094983. Èmi kò ní fọwọ́ sí júwèlé bàbá mi, ìwọ ń kọ́.
1: Ìkìlọ̀ pàtàkì lélẹ́yìí látọ̀dọ̀ àwọn aláṣẹ Federal Radio Corporation of Nigeria FRCN tí gbogbo aráàlú, gbogbo onílé-iṣẹ́ àdáni, gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olùdókòwò láti jìnà kété-kété sí ilẹ̀ ìjọba National Broadcast Academy NBA tó ń bẹ nílùú Ìkẹjà. Federal Radio Corporation of Nigeria ń ṣe kìlọ̀kìlọ̀ torí wípé a wí fún ni kó tó dání agbájakádì ní ilẹ̀ ìjọba tó jẹ́ ti ilé ẹ̀kọ́ National Broadcast Academy tó wà ní number 1A Adekunle Fajuyi Road Ikeja nípínlẹ̀ Èkó kì í ṣe fún títà. Bẹ́ẹ̀ la ò yáyan láti lò fúngbà kígbà o. Gbogbo ẹnikẹ́ni tó bá dòwòpọ̀ pẹ̀lú èèyàn kéèyàn bóyá àwọn agbalẹ̀ta tàbí ẹ̀yin tẹ́ fẹ́ dókòwò kówó lé lórí ẹ jìnà kété-kété sí ìkìlọ̀ lélẹ́yìí látọ̀dọ̀ àwọn aláṣẹ Federal Radio Corporation of Nigeria FRCN pé ilẹ̀ National Broadcast Academy tó wà ní number 1A Adekunle Fajuyi Ikeja nípínlẹ̀ Èkó kò sí fún títà tàbí fún lísì yíyáyàn. Ẹ jìnà kété-kété sí o. Kẹ́ni tó gbọ́ ó sọ fẹ́ni tí ò gbọ́.
2: The 2027 general election is round the corner. Remember, we may choose different candidates, but we are all Nigerians. So, do not argue, insult, threaten, or attack someone because of their political choice. Do not spread unverified information or rumors that could cause fear or violence. At the polling unit, queue patiently, obey the rules, vote with your conscience. Respect one another, respect the process, and allow election officials to do their work. Remember, a peaceful election begins with you. Together, let our votes speak, and let peace win.
3: This message is from Radio 1, 103.5 FM.
4: Nigeria, bí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ṣe ń súnmọ́, ó dájú pé a ó ní àwọn olùdíje tó wù wá láti yàn tó yàtọ̀ síra. A lè ní ẹgbẹ́ òṣèlú tí a ń ṣe àtìlẹ́yìn fún tó yàtọ̀ síra. Ṣùgbọ́n ohun kan ló so gbogbo wa pọ̀. A jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Nítorí náà, má ṣe jiyàn nítorí òṣèlú, má ṣe bu ẹnikẹ́ni, má ṣe alẹ̀mọ́ ẹnikẹ́ni, má sì ṣe kọlu ẹnikẹ́ni nítorí ẹni tó fẹ́ dìbò fún yàtọ̀ sí tiẹ̀. Dẹ́kun àti máa tan ìròyìn ẹlẹ́jẹ̀ tàbí àhesọ ọ̀rọ̀ tí a kò fìdí ẹ̀ múlẹ̀ kiri. Ọ̀rọ̀ tá a bá sọ lónìí lè fa ìbẹ̀rù, ìpayà àti ìwà ipá lọ́la. Bákan náà, níbi ìdìbò, dúró sórí ìlà pẹ̀lú sùúrù, tẹ̀lé àwọn òfin àti àlàálẹ̀. Dìbò gẹ́gẹ́ bí ẹ̀rí ọkàn rẹ.

0: This na Radio 1 103.5 FM.
1: Radio 1 103.5 FM.
0: Your favorite all news, all talk, and all sports station.
2: Gbogbo ọmọ Nàìjíríà bí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ṣe ń súnmọ́ ó dájú pé a ó ní àwọn olùdíje tó wù wá láti yàn tó yàtọ̀ síra a lè ní ẹgbẹ́ òṣèlú tí a ń ṣe àtìlẹ́yìn fún tó yàtọ̀ síra ṣùgbọ́n ohun kan ló so gbogbo wa pọ̀ àjọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nítorí náà má ṣe jiyàn nítorí òṣèlú má ṣe bu ẹnikẹ́ni má ṣe alẹ̀mọ́ ẹnikẹ́ni má sì ṣe kọlu ẹnikẹ́ni nítorí ẹni tó fẹ́ dìbò fún yàtọ̀ sí tiẹ̀ dẹ́kun àti máa tan ìròyìn ẹlẹ́jẹ̀ tàbí àhesọ ọ̀rọ̀ tí a kò fìdí ẹ̀ múlẹ̀ kiri ọ̀rọ̀ tá a bá sọ lónìí lè fa ìbẹ̀rù ìpayà àti ìwà ipá lọ́la bákan náà níbi ìdìbò dúró sórí ìlà pẹ̀lú sùúrù tẹ̀lé àwọn òfin àti àlàálẹ̀ dìbò gẹ́gẹ́ bí ẹ̀rí ọkàn rẹ ṣe tọ́ sọ́nà bọ̀wọ̀ fún àwọn olùdìbò tó kù bọ̀wọ̀ fún àwọn òṣìṣẹ́ elétò ìdìbò sì jẹ́ kí wọ́n ṣe iṣẹ́ wọn bó ti yẹ rántí pé ètò ìdìbò kìí ṣe ogun olùdíje rẹ kìí ṣe ọ̀tá rẹ àwọn ìyàtọ̀ wa nínú òṣèlú lásìkò ètò ìdìbò kò gbọdọ̀ di ohun tí yóò sọ wá di ọ̀tá ara wa ìdìbò àlàáfíà bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ jẹ́ kí ohun wa hàn nínú ìdìbò wa kí àlàáfíà sì jọba ìdìbò wa àlàáfíà wa Nàìjíríà wa dìbò pẹ̀lú ọgbọ́n dìbò pẹ̀lú ẹ̀rí ọkàn dìbò pẹ̀lú àlàáfíà Nàìjíríà yìí ti gbogbo wa ni o ìkéde yìí wá láti ilé iṣẹ́ Radio 1 103.5 FM.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́run ọba mi dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là á sá tọ̀. Tódò bá wá kún, òmùwẹ̀ là á pè o. Tó bá wá jẹ́ ti pé tó tà bá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kisi, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́run ọba mi dáde rẹ̀ fún tí wọ́n mọ ìtọ́jú ojú. Iléeṣẹ́ Òṣúlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́run ọba mi rán. Àwọn lọ́lọ́run ọba mi rán torí wípé ọlọ́run ọba mi fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ náà mi ò dé. Ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òkèlè.
1: Bàbá Òṣúlá ti àti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́pẹ́ wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú aburú.
1: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ lẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa.
1: Àbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpọ̀jù ṣúgà ni ò jẹ́ kójú wo kílẹ̀.
1: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
2: Ní bàbá Òṣúlá léwu àtegbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó sì jẹ́ gẹlẹlẹ̀ sí gbọ́hùn. Ẹyin ẹ pé bàbá sórí nọ́mbà yìí. Bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó mọ fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-51-68 070-38-61-51-68. Kó tó di pé n ó tẹ̀síwájú, ẹjẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́run ọba mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣúlá. Arákùnrin àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú òyìnbó. Ẹyin bí kójú ó dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá àìmọye ilé-ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pẹ́tọ́. Bọ́lọ́run ọba mi ṣe kọ́ póun ó lo ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè mọ́ bá lọ báyìí. Òun mọ̀ bìkan. Tẹ́ ẹ bá ní wò wípé ẹ ti náwó ẹ̀jẹ̀ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn. Ó di iléeṣẹ́ Òṣúlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀. Bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣúlá Aba Eye Solution, ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nílé. Tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó, ẹ má jẹ́ kọ́rọ̀ wọn ó sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣúlá Aba Eye Solution. Bàbá ò mọ fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà.
3: Olú iléeṣẹ́ wa wà ní ìlú Ìkòròdú. Níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀, ẹ bọ́ọ̀lẹ̀ ní Agric Bus Stop ní ìlú Ìkòròdú, Lẹ́kọ̀ọ́. Ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Asọ́lọ́ Bus Stop. Ilé epo tó dojú pa Asọ́lọ́ Bus Stop yẹn. Síìtì tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, Odò Arawa Street, Nọmba 30. A tún wà ní Ìsàwò ní Abbey Bus Stop. Tẹ́ ẹ bá ti bọ́ọ̀lẹ̀ ńbẹ̀, opposite Abbey Bus Stop yẹn, ẹ ti rí bánà Òṣúlá Aba ńbẹ̀. Ẹ̀yin ti fọ̀, ẹ mọ̀ bá wa pàdé ní First Park Bus Stop. Tẹ́ ẹ bá ti débẹ̀, ẹ ní kí ọlọ́kadà kọ́ máa gbé lọ sí Àbàtà lọ́dọ̀ Òṣúlá Aba. Ẹ̀yin ti ìyànà pájà. À ń bẹ ní nọmba 33 Ọlọ́run Àdàbà Bus Stop ní ẹgbẹ́ Dá Ìdímù Road ní ìyànà pájà ní àdójúkọ Gowan Estate. Emma Bawambe. T. Osodi. Awani. Ladipo Bus Stop. Ni Ikeja Long. Nilepo, Majok, ni Adoju Kobi, Bridge Elesenye, Etiri, Magnet Plaza, Te Bati Debe, Ebere, Block 125, Etiri Bana Wambe, Anifa Isanubao.
0: Hey, Ekpe, what's all the number? 091-57-58-9016. 091-57-58-9016 tabi ke pe won sori 070-38-61-5168 070-38-61-5168 egbo iwo to ba ti gbiyanju to ti lo kaakiri o ti lo gba o ti lawo nipa oro olojude yi to ti wa fe ma dabi pe o ti nsu wa e o ti dodo eni t'Olorun oba mi fi ran e ti dodo eni to moju leja re ni o ani se mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gogo awon ti won ti wa sile ise Osula Aba Eye Solution gogo won lori gbala aridaju le yi je o bo si jenu e je nde ka polowo oja na mo nbo o e ku ka
4: awon agbapo won so pe igi guguru magun mi loju atokiri lati nlo amujuto irinu eda se koko se pataki ki olorun oba ma gba ode osan lowo ku wa wa nba mi e po ti o ba wa nse akiyesi eyi ke ya apere aise dede nipa iriran re tete dide fuya ko to peju o se se ku ti na gbara na gboro ti won pe isoro aise dede iriran re loruko orisirisi ma tun fa koko sofo mo to ba tin ri apere aise dede lori ilera ara re tete so sita lati le jajabo to ba wa ri be ma lodo Osula Herbal otito inu ati iberu olorun ni won fi sise ti won ko rujura
0: iwo tin ri bi oye tabi o tin rukurukuru odunlewo o nta bai bai abi eru oruko to wu ki won le ma pin fun o abi eyin ti le ti fe gba kamu e ma mo gba kamu aburu e ma gba kamu ti o da o adiye ti o ti ku o si le jagbado e tete dide nle e ma bo ni le ise Osula Aba Eye Solution baba gangan nbe pelu mi ni le agodo en to ba ya e gbo won o emi so fun yin pe to ba je ti ka soro nipa oju olokiti bi obo won o si nu gbo kokoro ti o si tawo bi alantakun e ma je ntan yin akose ni o se o ma to tu baba sile te gbo mini mini lenu won ke le mo pe lori oro olojude yi ati gbogbo awon aisan to nfa sababi re boya akonahun ni o apoju suga ni o abi arun ibalopo olojo pipe to ti wa dagba to ti di chronic infection to nbeje wo kaakiri ninu ara owo dapa oko ba apa owo dese oko bese o ti gba orun loju elomi o ti je ki ifopa elomi o ga elomi se ni o ma mi gule gule telomi ba rin die won asimi lai moye igba loju ona ewo mo nbo na e je ka fese radio die e ku kale o

0: ẹ káàbọ̀ padà. Ẹ wá gbọ́ o, gbogbo àwa ọmọ tí táwọn bàbá wa ń pariwo tó ń pariwo fún wa, àwọn ò mọ̀ ríran dáadáa, àwọn ò mọ̀ ríran dáadáa, ṣe lójú ń pá tó ń wa mi pòròpòrò. Ẹ mọ̀ jẹ́ kọ́rọ̀ wọn sùn yín, ẹ mú wọn wá sílé iṣẹ́ Òṣùlá Abà. Ẹ̀yin náà ò ní fàìsàn lògbà, ọmọ rẹ ni ó gbẹ̀yìn àwa náà o. Bàbá tó jìyà nítorí wa, màmá tó jìyà nítorí wa, wọn ò mọ̀ gbọ́dọ̀ di táwọn wọlé àbí. Lóòótọ́ ẹ ti gbìyànjú o, ẹ ti sáré sọ́tún sáré sósì, ṣùgbọ́n bẹ́yìn ò bá tí ì débi tí Ọlọ́run ọba àmì ó ti dé gbìyànjú rẹ̀ ládé. Bí ìgbà tí ò gbìyànjú ni iléeṣẹ́ Òṣùlá Abà Isolution, ibẹ̀ ní kẹ́ ẹ lọ o. Ó dá mi lójú pé tẹ́ ẹ bá débẹ̀, Ọlọ́run ọba àmì ó dé gbìyànjú yẹn ládé. Wọ́n fojú wọn rínà kedere táwọn náà ó fi àlàáfíà lólé ayé. Kéèyàn ó fẹ́ jẹun kó rínà rí n tó fẹ́ jẹ, àbí kálejò ó wọlé ká tètè mẹni tó wọlé. Ọlọ́run mọ̀ ṣe wá lájá wọlé, kàbí tá mọ̀ wá sọ pé kàbírù káàbọ̀, tí kàbírù ó wọlé táwa méwúrẹ́ ewúrẹ́ jáde. Àìlójú ló ń jẹ́ kí àgbàlagbà ó sì ràn-án láìsùn, tójú ò bá fọ́, ẹsẹ̀ ò ní sìnà, àìṣedédé ojú ló ń mọ èèyàn ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ pa ògiri kó tó rìn. Àìṣedédé ojú ló mú ènìyàn já sí kòtò já sí gegele. Ènìyàn tọ́lọ́wọ́n ọba mi bá kádàrá pé ànádànù wọn dópin lórí ojú wọn tó ń yọ wọn lẹ́nu, lọ́lọ́wọ́n ọba mi òkè máa ń darí lọ sílé ìtọ́jú ojú Òṣùlá Abà Isolution. Òpó ọlọ́wọ́n ọba mi làwọn dìbú o, òpó ọlọ́run ni wọ́n bá dúró. Bẹ́ẹ̀ sì ré, àwọn òkè ń farapamọ́ jẹ̀yàn níyà lórí òdodo ni wọ́n gbélé iṣẹ́ wọn lé lórí. Tá a bá ń pè wọ́n ní sẹ́ù nínú alágbò nílẹ̀ yìí, gáàsù sànmọ́nì ta wà yìí nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìtọ́jú, wọ́n tó bẹ́ẹ̀, wọ́n tó jù bẹ́ẹ̀ lọ. Ṣé ìròyìn iléeṣẹ́ Òṣùlá Abà Isolution kò tí ì dé sẹ́tì gbọ́ tiyín ni? Àbẹ́ẹ̀ mọ̀ gbọ́ tantantan tí wọ́n ń polongo wọn lórí rédíò káàkiri. Ipò àìrìnà kàwé tẹ wà yìí, àìrìnà ka báìbù, ẹ lè ka kùránì, kòtò lẹ̀yìn ń wò, ojú yín ó wá ń jọ gegele. Ọmọ ló ṣẹ̀ṣẹ̀ ń fa ẹlòmíì ní tẹ̀tẹ́ kó tó lè jáde. Só tipẹ́ tipẹ́ tipẹ́ ló ti yín lẹ́ti wà lẹ́nu ẹ̀. Àbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, ẹ dákun ẹ farabalẹ̀ kẹ ẹ gbọ́ nọ́mbà yìí. Ẹ̀yin ẹ pe nọ́mbà yìí o, àwọn lọ́lọ́run ọba àmíràn gẹ́gẹ́ bí olùgbàlà fún gbogbo àwọn tó bá lárun ojú. Ó yá ẹ mú bá ìròkè ẹ̀kọ́ nọ́mbà ń kalẹ̀ báyìí: 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ̀pẹ̀ 070-38-61-5168 070-38-61-5168 nọ́mbà Bàbá Òṣùlá nù. Bàbá Òṣùlá ló sọ wípé tí àwọn bá sì ń bẹ láyé, táwọn ń bẹ lókè ìpẹ̀, kò sẹ́ni tí ó mọ fìgò sójú kó tó lè di pé yóò mọ ríwèé kà tàbí kó tó tẹ kọ̀ǹpútà. Ìmọ̀ fìgò sójú kàwé, ìmọ̀ fìgò sójú ka báìbù kì í jẹ́ kí ènìyàn múra sí ohun tó ń yọ lẹ́nu nínú ojú. Ẹ wò ó, ohun tó ń yọ ni lẹ́nu nínú ojú la àbá mójútó. Ka ìjẹ́ a ká fìgò sílẹ̀, ẹ wò ó, ẹ jẹ́ ń tú bàbá sílẹ̀. Ẹ̀yin kẹ́ ẹ wá gbọ́ pẹ̀rẹ́pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́nu wọn. Ẹ̀ ó yá ẹ̀kú ò kalẹ̀.
1: Oruko temi ni Olawale Osu Olale alase ilese Osula Aba ilese to je pe igbaye gbadun gbogbo eda lo je won logun nibi ka fewe atego tuide daide gbogbo aisan olojo pipe abi eyi to sese bere aisan telomi ti nawo nawo si tan ti fe gba kamu tan ti fe sori tinu e mo ti je ka gba kamu aburu o adiye ti o ti ikusi le jagbado ilese wa lo si agbekale egbogi alagbara bi ara egbogi oni beta 3 in 1 package to nse ise fun isoro oju olojo pipe ati gbogbo aisan to le fafa babi re Osula eye solution powder plus Osula ababitas Osula antibiotic powder mete ta ni joba si ti sayewo lori re tan si ti lu lonte won ti ni NAFDAC number o to ba nse wa bi eni pe oju wa nlewo o nta baba o n to sumo la le ri to ba jin a o le ri eyin ri bi oye se le yin ri kurukuru koto le yin wo o wa n do gegele loju wa eyin ori na ka nkan to ba we mo abi gbogbo nkan so kunkun eyin o le wo ina eyin o le wo orun se ni won sese n fa yin ni tete ke to le jade eyin o da oju eni to n ki yin mama gbogbo aye tin fura pe nkan kan tin sele si oju titiwa eyin o le wa moto lale mo nitori airi na won ti fe da wa duro lenu se eyin wo nkan funfun to le tonto sibi iriran titiwa iru oruko owo la won oloyinbo ni won tin ba wa pe ntin yo iriran ti wa lenu Osula eye solution powder plus ni egbogi ta won aye tun lo to fi ni lokan bale to kaju eyikeyi isoro to nyo oju wa lenu ile ise wa la won eyan duwe fa won eyan won to ni pe ni ja oju ta ti nawo nawo toto pope tesi danu nitori re si e ma la gunjina mo o eye fowo sofo eyin ologbon dori eja mu eyan te ba ti ri pe nkan kan tin sele si oju wa tabi ani eni to nsele si ile ise Osula haba ni ke mo botara Osula eye solution powder o ni gbogbo awon to ni pe ni ja oju tun lo ta fi mori bo lowo anawo si bu atu Osula eye solution powder o mu oju to nsu to ri bi oye atoju to nwo bye bye ti ko le kawe ka bible mo le rekete ni o gbogbo eyin to je pe beyin o bai ti figo soju eyin o ki ri nkan ka I ma figo soju kawe ka bible te phone te computer ki ma je ke eyin o mura ti ntin yo won lenu ninu oju o nto n yo ni lenu ninu oju lo si ye ka moju to o ko to di pope melo melo aseyori ta ti ni akai mo ye ijeri ni le se Osula haba se ti arabirin kan to je pe bi o bai ti figo soju ko ki ri nkan ka tolo lo wa fun la fe so ni abi eni to ti se ise abe lekini to ti se lekeji to je pe nti won tori re se ko kuro nibe abi ti arakunrin kan to ti lo si oke okun lati lo se toju oju nbe nigba to pada de se lo tun ri bi oye se lo tun ri kurukuru afigba to lewe ategbo ile baba wa nile se Osula haba la nanda nu fi dopin lori oju won o Osula eye solution powder ti wa yi won o ki nkan soju o enu bayi le ma lo si tẹsi ma ri resort re ninu oju wa gbogbo eyin omo tawon baba wa ati ya wa npariwo pe awon omo ri na dada tan ni se lo ma nda bi en pe kurukuru nbo le ninu oju awon nkan kan se weli weli ninu oju won to dabi n pe iri nse gbogbo nkan wa njo funfun funfun loju grandma grandpa ban se n kolugba be na n kolawo ninu ile e ma mo je koro won osu wa awon baba ati ya to jiya nitori wa ka le debi giga ka le je eyan pataki won omo gbodo di tan wole keyin o fe jeun kori na ri n to fe je ka le do wole ka ma ru alejo to je aise dede oju lo mu keyin o sese ma fowo pa ogiri ko to le rin yoruba ni eye ki ifo ko fori togi bi eye ti o loju ko o gbogbo eni to n gbo mi oju o ni relede gbogbo wa o address wa ni yi o olu ile ise wa wa ni ilu Ikorodu nibi gbogbo te ba ti n bo e bo le ni agri bus stop ni ilu Ikorodu leko egbe okada to n lo si Asolo bus stop.
2: ile epo to doju pa solo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 atun wa ni isawo ni abe bus stop te ba ti bo le nbe opposite abe bus stop yen e ti ri bana osula aba nbe eyin ti fo e mo ba wa pade ni first park bus stop te ba ti debe eli ki olokada ko ma gbe lo si abata lodo osula aba eyin ti yana paja Ambeni number 33 Olohun Adaba bus stop ni Egbeda Idimu Road ni Iyana Paja ni Adojuko Gowan Estate e mo ba wa nbe ti Osodi awani Ladipo bus stop ni Ikeja Long Nilepo Majok ni Adojuko bi Bridge Elese yen e ti ri Magnet Plaza te ba ti debe e bere block 125 e ti ri bana wa nbe ani Faisan Logba o
3: ero bani soro wa re o WhatsApp number wa na si ni 070 38 61 51 68 070 38 61 51 68 Emule kan si 070 38 61 51 68
4: Agbábọ̀ wọn sọ pé igi gogoro má gúnmi lójú àtòkèrè láti ń lọ àmójútó ìrìnrìn ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ ọkọ wa wá nígbà míì pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dìde fúyà kó tó pẹ́ jù ó ṣeé ṣe kó o ti nọ́gbàrá nọ́gbòrò tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Osula Herbal òtítọ́ inú àti ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn kò rú dúra.
5: Ilé iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ tọ́bọ Ọlọ́run mi ń gbà fún lọ́wọ́lọ́wọ́ ni ilé iṣẹ́ Osula Herbal àwọn ni wọ́n ṣe àgbékalẹ̀ Osula Eye Solution Powder Osula Antibiotic Powder Osula Herbabitas kò ṣe mọ́ ni ni àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nwọ̀n yìí jẹ́ o 3-in-1 package fún gbogbo àìsàn ọlọ́jọ́ pípẹ́ mẹ́tẹ̀ẹ̀ta lẹ máa gbà gbogbo tí ń jẹ́ titọ́ Ọlọ́run ànádànù àádópin ni o Osula Bitas kò ṣe mọ́ ni ni o fún gbogbo ẹbí aláyọ̀ tí ìlera ara wọn tó jẹ wọ́n lógún Osula Bitas ló ń fọ oró tó dùn tó dùn kúrò nínú àgọ ara a máa ṣe àdínkù àpọ̀jù ṣúgà tọmọdé tàgbà tó bá ń jẹun tó dùn tó dùn àfi ka ya ní Osula Bitas nínú ilé o kó bá wa fọró tó dùn tó dùn kúrò nínú àgọ ara wa bí ṣúgà bá pọ̀ lápọ̀jù àkóbá tó ń ṣe nínú àgọ ara wa kò kéré o a máa ṣe àkóbá fún ojú kì í jẹ́ kéèyàn ó rìnà dáadáa bójú bá ń yọni lẹ́nu téèyàn sì ní àpọ̀jù ṣúgà àfi ká kọ́kọ́ tọ́jú àpọ̀jù ṣúgà kálàáfíà kó lè dé bá ojú wa ni o àpọ̀jù ṣúgà náà ló ṣokùnfà ìfúnpá gíga a sì máa ṣokùnfà ojú sísú àti àìróorun sùn a máa ba iṣan ara èèyàn jẹ́ a máa jẹ́ kí ti ọwọ́ tẹsẹ̀ ó pọ̀n pẹ̀pẹ̀ ẹ̀yìn ti ń tọ̀ bí ẹ̀ẹ̀mẹrin ẹ̀ẹ̀márùn lóru kílẹ̀ ó tó mọ́ Osula Bitas ni kẹ́ ẹ lo ń ṣe lẹ́yìn gbìnkìn kẹ́ ẹ tó lè ṣẹ̀yọ́ ẹ̀yìn tẹ́ ẹ ń ṣègbọ̀nsẹ̀ kólíẹ́ ọmọ ń rẹ̀ wá tẹnutẹnu ọmọ ń rẹ̀ wá tọkàntọkàn ìrìn kékeré la rìn ẹ̀yìn ti ń sinmi láìmọye ìgbà lójú ọ̀nà ẹ lò Osula Bitas kọ́ọ̀bù omi kan lẹ̀yìn mu ike ọ̀dà bíi méjì lẹ́fi ṣẹ̀yọ́ ẹ̀ padà àpọ̀jù ṣúgà tó ṣe àkóbá fún ojú òun náà ló ń pa nǹkan ọlọ́mọkùnrin míì kú fin tí ò lè gbérí mọ́ òun ló ń siwájú kó tó di pé ẹlòmíì ní stroke a ò ní rógun apákọsẹ́ o ẹsẹ̀ náà tún di jọwọ́lọ́ o tẹ́ ẹ bá ń gbọ́ silent killer àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o kò ní mú àwọn ọmọ wa o tọmọ kékeré tàbágbàlagbà tán bá ń jẹun tó dùn tó dùn àfi ka ya ní Osula Bitas nínú ilé o gbogbo iṣan ara tó ti dòkú tẹ́ ẹ bá ń lo Osula Bitas gbogbo rẹ̀ ló máa bọ̀ sípò Osula Bitas ojúlówó egbògi ajísanri Osula Antibiotic Powder òun ló ṣẹlẹ̀ kẹta rẹ̀ fún gbogbo èèyàn tó ní chronic infection ojú ara yín wa nǹkan funfun jáde wá láti ojú ara tí ò tẹ́ wa lọ́rùn inú wa ń kùn gbùrùgbù nǹkan ń lẹ̀ mọ́ wa lọ́nà ọ̀fun ó ń ṣe bíi kápọ̀ a ò dẹ̀rí pọ̀ Osula Antibiotic Powder ló ní agbára lórí ògbólógbò chronic infection tó ti wọ inú ẹ̀jẹ̀ tó ti di kòkòrò abẹ̀jẹ̀jẹ́ tó mú kí nǹkan kan máa sọ kúlú káàkiri ara wa ara ń ta wá ara ń dá wa jẹ chronic infection tó ti mú kẹ́lòmíì kó ṣàdédé máa rù kán máa gbẹ gbogbo àyẹ̀wò lẹ́lòmíì ti ṣe pàtó ohun tó ń ṣẹlẹ̀ nínú àgọ́ ara wọn ò mọ̀ Osula Antibiotic biotic powder a ma n foro ogbologbo kokoro inu eje to n beje wo kaakiri ara to wo dapa to fun apa ni isoro to wo dese to fun ese ni wahala to mu ki gbogbo ara elomi ko ma wuwo lati gbe bara se yun wa be lo n ja wa je ara ma ta elomi lai fomi atapara osula antibiotic powder ohun lo gbagba agbarun wole o teyin ba n to sere sere gbingbin le yin gbinkin ke to le se yo eyo tin yo ki n jade daada gbogbo awon agbalagba ti ogbologbo infection to ti so won di eni to ni prostrate ti eyo won o se be jade daada mo toju tun yoru won lenu kokoro inu eje to si akoba fun oju o na lo sa ko ba fe ti o te ti elomi o fi gboro mo gbogbo igba ni kokoro n jade lara todo eyin kokoro inu eje olojo pipe to ti fa ko ba sinu eje to ti fun wa ni ako narun to wo sinu oju to mu koju wa mo su to mu koju wa mo wo bye bye ti ko je kari na daada ba se fe eyin wa nri bi oye eyin wa nri kurukuru eyan to ni isoro oju to si ni ako narun be se n se itoju oju be ni ke ma se itoju ako narun o be yan ba ni ako narun lara to lo n se ise abe foju o dabi eni to n ge igi lori ti o wu tegbo tegbo ni o on lo ma n si okunfa ti elomi fi se ise abe lekini ti won fi se lekeji nkan ta n tori re se lo to n pada sibe osula aba antibiotic powder lo lagbara lori gbogbo chronic infection ati ogbologbo kokoro inu eje pelu ako narun ta ba n soro nipa ka fe we ati gbose itoju oju ati gbogbo aisan to le fa sababi re ka wu gbogbo e ti gbongbo ti gbongbo olokiti bi obo osi o ile ise osula aba ohun ni ke ma bo taara iberu olohun lawon fi nsise ti won o
6: tun leleyi o lati ile ise osula aba osula bita lo nje bomo kekere tabagba lagba ba nje todun todun afi ke ya lo ni osula bita ninu le o eyin te fe kara yin to wuwo ko fuye e fe moribo lowo igbanse to le koko to n fun ni ni tia e ma lo egbogi alagbara bi ara osula bitas gbogbo idoti to ti di sinu isan ara wa ti ko je komi ara ati eje ko rin lo ti bi to nilo eje to wa fa kapa wo ma wuwo kese wo ma wuwo irin die larin awa mi gule gule elome agbese lele se lo dabi pe won te nylon male ati bere ni dogun ati naro n di wahala se lo dabi pe won de block mo elome ni badi osula bita ni ke ma lu e wa gba o akiyesi kan pataki re te ba ti ra won kan ninu oja tabi nibi kibi ti won gbe sticker sile to n pariwo ogun ile ise osula aba awa ko la ran won nise o eyan legbata te fe ba wa dowo po aye ti sisile lodo wa o lori ego igi osula bita e pe wa lati foruko sile a o ma so adugo ibi ti e wa gbogbo isan ara to ti doku te ba n lo osula bita gbogbo re lo ma bo sipo o ma n re wa tenu tenu ogbologbo infection to wa ninu eje gbogbo e losula bita o fo danu ka wa moribo lowo ara yiyun ara tita nkan to le mo wa lona ofun to n se bi kapo te o de ripo isan ara wa to n fa ni so den den omokunrin ti ko le se ojuse lodo iyawo e osula bita ni ke lo o fo gbogbo idoti inu ara ati gbogbo gedegede to wa nikun wa danu osula bita ojulowo egbogi ajisan ni
5: address wa niyi o
2: olu ile ise wa wa ni ilu ikorodu nibi gbogbo te ba ti nbo e bo le ni agric bus stop ni ilu ikorodu leko egbe okada to nlo si asolo bus stop ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 Atunwa ni Isawo ni Abe bus stop te ba ti bo le nbe opposite Abe bus stop yen e ti ri bana osula aba nbe eyin ti fo e mo ba wa pade ni first park bus stop te ba ti debe eli ki olokada ko ma gbe lo si abata lodo osula aba eyin ti iyana paja ambe ni number 33 olohun adaba bus stop ni egbe da idimu road ni iyana paja ni adojuko gowan estate e mo ba wa nbe ti osodi awa ni ladipo bus stop ni ikeja long nile epo majok ni adojuko bi bridge elese yen e ti ri magnet plaza te ba ti debe e bere block 125 e ti ri bana wa nbe ani faisan lo gba o
5: ero bani soro wa re o whatsapp number wa na si ni 07038615168 070 38
3: 07038615168 emule kan si 07038615168 oju oni rele de gbogbo wa o.

0: والصلاة والسلام نتمنى الأكمران على سيدنا سليم وعلى آله الطيبين الطاهرين وصحابته الأكرمين الأجودين وكل من اتبعهم بإحسان إلى يوم هذا إلى يوم الدين. أما بعد فقد تيانس اللوري في أدب بلاتسون عندما نكت قدا هنا مساومات وتنازلات أمرتي أولا تدعوا قريش se a dede anabi sallallahu alaihi wasallam bi a nabi o se sọwọ lẹ fáwọn bi o se di pe yóò da lodo ti àwọn fi ń lọ ní nǹkan ayé tó fi gbé iṣẹ ọlọrun ọba rẹ dúlẹ àbí tó jẹ pé anabi o se tàwọn ọjọ kan sallallahu alaihi wasallam àwọn náà o se tiẹ níjọ kejì pé káwọn ọmọ wa ṣe lọ bẹẹ orí rẹ ní ibi tí a wà ọrọ yìí máa ń lọ níbẹ. Naam ẹ̀dọ́ Ibn Ishaq rahimahullah nípa ohun tí ó ṣẹlẹ̀ láàrin àwọn kẹfẹ̀rí pẹ̀lú Nabi Muhammad sallallahu alaihi wasallam òun náà ni wípé àwọn kan náà rin àwọn àgbàlagbà ìdílé Quraysh wọ́n lọ bá Nabi lọ́nà so wọ́n kọ́sà Nabi lọ́nà sallallahu alaihi wasallam wọ́n sọ fún Nabi lọ́nà anú àwọn ènìyàn yìí àwọn náà ni Al-Asad ibn Muttalib ibn Asad ati alwali ibn mughira ati umayyah ibn khalaf ati al-ans ibn wa'id as-sahmi awon ni oye sire won je ti won dada ti won dajo lori so ninu awon dile quraish awon so pe ira anabi won ni pe la anabi o won ni ira muhammad sallallahu alaihi wasallam ahlul ma wa sin olorun abata won ta won sin en ta won sin ko ba won sin en jo kan kan lo sin ti en jo mi àwọn pẹ̀lú àwọn ọjọ́ ṣe dédé ìyẹn ni pé kò ní síjà láàrin àwọn ọmọ tó bá jẹ́ pé tí wọn muhammad ń sìn ọba lórí ju tàwọn lọ àwọn òṣèkìnì ń túmọ̀ sí pé àwọn ti ṣe àwọn ògè nnáta tí pé àwọn ń sìn jọ kan àwọn sì tàwọn jọ mìíràn tó bá jẹ́ pé táwọn ń sìn lọ lórí ju tí wọn anábì ń sìn lọ àwọn náà ògè lára àwọn pé wọn náà ń sìn táwọn ń sìn tó yẹ pé lórí ju tiẹ lọ lọ́jọ́ tó máa bá wọn sìn bọ́lá sì sọ ayá sọ́rọ̀ àkàfẹ́rọ̀ kalẹ̀ mi pé kó rí ayé àkàfẹ́rọ̀ ẹ̀ anábì sọ fún wa pé ẹ̀yẹ kẹfẹ́rí wáyé ẹ̀yẹ káfẹ́rí wáyé láà abùdùmọ̀tì abùdù ẹ̀yìn ní sin ojú ọkà tẹ́ ń sin láéláé yàtọ̀ sọ́lọ́ wọn bá títí ìparí sọ́rọ̀ níbi ẹ̀dọ̀ wa mi tí ẹlẹ́mí dọ̀wà tó jẹ́ abdùgbọ́n wọ́n ní ìtàn quraysh sọ fún anabi ní bẹ́ẹ̀ sọ́lọ́ sọ́lá tí ẹ̀ fọwọ́ pa àwọn kan táwọn mú lọ́rọ̀ táwọn sìn bí igi kìnnádínpẹ̀ òkúta àpáta lóde ẹ̀ táwọn mú lọ́rọ̀ ọba tí ẹ̀ bá wọn fọwọ́ pa fọwọ́ kan lásán tó bá ṣe bẹ́ẹ̀ àwọn náà sìn ọlọ́run ọba tẹ̀ tí wọ́n náà sìn fún anzalallahu tabaraka ta'ala ọlọ́run bàbá sọ kúlíyá ayúwẹ̀l káfíìn ọlọ́run sọ kalẹ̀ ẹnfẹ́ ń sìn òun ní báyìí sìn láéláé ọlọ́run ọba òpin méjì ẹ ọ̀kan náà nǹkan tẹ́ yín pè lọ́lọ́run ọba kìí sí ọlọ́run ọba ìjọsìn tẹ́yìn jọ́sìn fún kìí sí ìjọsìn tó lẹ́tọ̀ òun ní báyìí sìn láéláé nínú àwọn olùmọ̀tọ́ kọ́ ìtàn wọn pa anábì muhammad sallallahu alaihi wasallam tó ṣe tíra nípa sírọ̀ anábì sallallahu alaihi wasallam wọn ní ẹgbà wa ti mú táwọn sọ bí àtàwọn míì pé àwọn quraysh wọn bá anábì sallallahu alaihi wasallam pé ìrẹ́ anábì fi ọdún kan báwọn sin ọlọ́run ọba wọn àwọn kan táwọn ń pè lọ́lọ́run jẹ́ káwọn ọjọ́ sin lọ́dún kan gbáko káwọn náà wá sin ọlọ́run ọba tẹ́lẹ̀ gbáko lọ́dún mi ìyẹn ni pé táwọn bá káṣí pé ọdún yẹn sìn táwọn wá sọ fún anábì pé báwọn fi sin ọlọ́run ọba tàwọn náà tó bá lọ tí bá ń bọ̀ àwọn náà sin ọlọ́run ọba rẹ fọ́dún kan ọlọ́run bá sọ ayà tó wà nínú súrọ́tù zumar ọ̀nà sọ kalẹ̀ fún anábì pé sallallahu alaihi wasallam قل أفغير الله تأمروني أعبد أيها الجاهلون أنت يا جلوة عبد الله ما كان يي شيء أنت يا سلام عبد الله فأنا شو بكون وسين تقولي بي ودون تا كفري ما يين صو كان تما سكاي ما كان نندا مو شو أبى ما كان أو نيم ما بعوض نفوا على بيري كم على على على كم على على فوا على بيجيني بو كم على بيو كوتا كم على مسكينا لا ماسين ẹ̀dá bíi tiwọn náà tó ṣe pé ọgbà nǹkan tí wọ́n ń sìn yẹn kò lágbára ti ṣe wọ́n láǹfààní kò lágbára ti kó ìnira tó fún wa pé kí ni wọ́n máa kà wọ́n. Nǹkan tí wọ́n ń sìn nǹkan tí wọ́n bá rí nǹkan mìíràn tó bá gbé tó bá ju nù ó ju nù gbé kò lè dìbẹ́ǹdì rẹ̀ ṣe àpá ìmọ̀kan náà nígbà mú wọn. Lọ́nà òfin kan lábẹ́ sọ fún wọn láàyè pé ẹ̀yin aláìmọ̀kan wọ̀nyí ṣe ẹ̀ ń pa àwọn láṣẹ pé wọn ò sì tẹ̀ sọ́lọ́wọ́n ọba subhanallah ladin mushatu zumar ana ndo de kaya yoso kalemi bi sharti an yujri an nabiy sallallahu alaihi wasallam ba'da ta'dil fi ma jaa bihi min at-ta'limat fa qalu ati al-quran ghayra hadha aw baddil Allah akbar فقطع الله هذا السبيل أيضا بإنزال ما يرد به النبي صلى الله عليه وسلم فقال قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم الله بابا أنت صنبي في أوان أوان يوان يي بدو إبانا بجورو if it goes to sit down, I'll sit down. I'll be so good. I'll be done. I say, I'll be so lost. And I still find you. Of the power, I want to say, ton se e kon ni sira nabi sallallahu alaihi wasallam life wa ke peta makata kada bi tun lasan ama bi sunna bi sayi wa so ama practice pe tiru ka bayi ru to se sa nabi abi to sallallahu alaihi wasallam bi to se sa sahaba to ba se sa wa na iru pa wala sisi ba wa se kon kan loju lehin amu do olorun ba ba to ba to na fi ni ka wa na ka me bo da ta sahaba enjoy me wole ma nabi wole ma to sunna to sunna pe ba na bele juwale ta na ka na bele juwale tuna etin ja de si die pe ta ba tin de si ba ya to se kin ona lo da ko no tun ro pe ah da ti won de ma mo yi ko lo se ti won je se pe o de na o ro si ona na won ta ya ma tin mu yan ta ma fi stop o do lo ta wa ta ti won ba lo abi ma tin cha kan odo dododo ni to ko elomi ta ma ti le ma die bayi yo ma dan ta ma de lu ba yo se ma dan and to see kala to la ko yo subhanallah on to ma to ko yo ko wa pa yin tan ba gun hale melun ka ah o ni dola eh subhanallah la de ale dola spirit of jackins to re go ti ma da o ti ma awon lo ni dola bi ko ma la si ba ko ma la so dola la tagala ba la kaside awon se ma so pe ah fara bele awon lo ni dola kin se be ko sumo lo wa bare ni to ba je to subhanallah to ba ma da jun ko esin ko ma pe ah o ni dola ko si o si nka pare wallahi ko si da ko to di pe from that on waye from that on down olorun ba lo down o na lo si den tin soro yi an to hale ma on olorun ba to down to si ta ko ti ko da tun wo ku olorun ba ni o won sai ma yodun daye wallahi won o si e ko ma be olorun ba se pe o ni da to wi o pe ko da won ni ti seju kan le gba ta won soro won ni ti seju kan lo to kọlọ ma yan ba se kan fe kose mi ju awon be kose mi la ma yo dun kọlọ ma ni ko ni ju se ju kan lo si ba ti ta tan so ran wa le ko ma pe won ni ju se kan lo to ma ti ni be oni damu so na tan ka ba hale be to ba ma to ba hale ma be so ye to ba ma da ju be ona abe lo yo se yo sumo na ba yo sa ka yo se so pe so ko ni do ko tatele ma ke je pe won ni bala da da la kase jo te ko tun ma ka kun abi won so pe ah ndan ta so fin ni ye ngba te jade sita o de kan won me jade abi ngba te lo tan baba fi le so o duro wa kan ye en ti won ti na no kata ti pelu an to wa waju ni won le ma wa won se ran te pe so kin to do sensesin an jo mi won tun ro fun wa pe baya ta ba ro fun wa won fle so kin won fle so wale eyin oja nabi na sallallahu alaihi wasallam ko si jawa sahaba tori won ma pe ya ba kana wa da ban lo ni so sa pe iraba etan yubal asadi barizatan fala ta dhunna anna allaita yabtasimu so to ba rikinu to ba fe yin to fe ogan bayi mo ro pe ogan ti kinu fe se en fe yin se on like en o fe fun mo eje ni ugbe nti e ba se lati re to ba lo ni oni fe re o se o bi o na so e te wa tolerant mo muslimi yo te wa tolerant o jam muslimi mi ka ka ben ka so to to yo wa wa nwo de tin paju ti wa tin fin kan mi lo ni pe esin pe ke jo de sin po so o ti ma po wi kinari bi yan
1: látara pé bóyá ilé ẹtọ rírọ tó rọ fún ọ so ti ọ ti tẹ ẹjọ látara rírọ tó rọ fún ọ èyí gbà tàn jẹ látara pé nìkan rọ fún yàn kó fi gba òdodo lọwọ yàn rárá dáhùn sọ máa kò fárí sílẹ lọdọ sílẹ lọdọ sílẹ lọ fún àmì ìdá mi ìjẹ pé wọn rò pé bóyá yóò dá àmì ìdó níbi pẹpẹ tí ń pè àwọn ìsọ lọ sọnà báyìí náà bí o sì jẹ àmì kọ̀ọ̀kọ̀ jà wọn náà bí o sì jẹ àwọn sọ̀hábà rẹ̀ dọ́nà ní ọjọ́ kọ̀ọ̀kọ̀ jà wọn náà so bẹ́ẹ̀ náà ni obìnrin tó yẹ pé irú kìíní irú adá ọba kó sínú adáwọ̀ iná tí ń pè sí sunna níbi sọ́lọ̀ lọ́họ̀ sílẹ̀ so kọ́mọ̀ jẹ pé irú àwọn kan ní ó fi wájú pé wọ́n á fà sí bíbí díà àbí fún wọn aṣọ wọlé lè pé ọba wọn sì ti wọn jọ kan àwọn náà bá sì ti ẹjọ́ mi so èyí kò sódò dọ́ bí sunna ti hàn sí nìyẹn kọ́nà kọ́ sọ́ra lẹ̀ ńjọ́ mi wọ́n bá níbi ṣe fanfa wọ́n bá jiyàn wọ́n bá jiyàn ni ànábi yóò ọdọdọ àjídọ jọra wọn àbí wọn jọra wọn ọlọ ẹkọ jọra wọn sọsùgbà o ẹni tí ó lè fi òdodo múlẹ ni pé tó á mọ òdodo lódodo tó sì máa pé n tó jẹ kó òdodo máa jó òdodo ni.
2: alhamdulilayi wa ala alihi wa sahbatihi wa man wala ilayhi min din amma baadu. Òun náà ni ọ̀rọ̀ nípa àwọn ìran mẹ́ta tí ànábì sọ́lọ́ lọ́sọ̀rọ̀ tí wọ́n bá gbé lu mẹ́dínà. Àwọn ìpín àkọ́kọ́ àwọn sọ̀hábà àwọn tí wọ́n gbà wọ́n gbọ́ ní tí wọ́n jẹ́ ọmọ ìlú mẹ́dínà gangan àti àwọn tí wọ́n ṣe hijrah sí ìlú mẹ́dínà. Àwọn kejì àwọn náà ni al-mushrikun àwọn tí wọ́n ti gba islam. So àwọn tí wọ́n jẹ́ lẹ́bọ̀ tí wọ́n sì kàn mí tí wọ́n jẹ́ ojúlówó ọmọ mẹ́dínà gangan. Àwọn ọ̀rọ̀ kẹta àwọn ni

Muhammad Islam sallallahu alaihi wasallam ona ni pe kama foju abukuo kama foju albogde koira wo Islam nto fana ni pe anabi sallallahu alaihi wasallam kese na marawa kese no abi kese no yahud sallallahu alaihi wasallam to be kan bala da jan yahud ni koda bo je pe won ni gba anabi do sallallahu alaihi wasallam ko tun to ba ona so eyin o tetun je ki aso bi awon a kese ti ta won abi se ti won lo ten ta anabi be ta to lo ran anabi si won sallallahu alaihi wasallam ti won ta ko mo tun mo gba era money era money so eyo akoko pe balance gba na bi je solo solo eno awon ti ese ran wa so akana odo ipenti sta mo ko pe la sibe lawon wa panle lawon wa to da e bi ki awon ma dite ki o kon so kan ka awon ma fan ka kankal kan mo ase ti e lototo ti tin sele si waju kana be tedel medina sallallahu alaihi wasallam ara ya to kana ara ya to nabi ni sallallahu alaihi wasallam ara ya to pe islam ni o dole ko du ma yahudi tori pe awon ma yi pe ne bi ti ne bi ama so kan awon idile larba tan de ilu madina tan de al aus wal khazraj ina ni be ni ji awon wa mbela awon ti ma ri se ọ̀nà tán wọ́n fi tẹ̀jọ́ lórí lórí wọn náà nìyẹn nígbà tán bá para wọn tán so islam sí pẹ̀pẹ̀ lọ síbẹ̀ pé ọkàn sọ̀kan islam pẹ̀pẹ̀ lọ síbẹ̀ pé ọkàn kọ́ sí ẹyọ kan kí ọdún wọn dira wọn mú kí wọn jẹ́ ọmọ ìyá òdodo nù ẹ̀sìn islam bákan náà gbòtí ń jẹ́ nǹkan tó ti ṣẹlẹ̀ ní nǹkan ọ̀tẹ̀ àtọ̀tá nígbà tí wọn kiri islam tó dé kí wọn pa ní ẹ̀ láàrin ara wọn islam tó ń pè wọn lọ sí pé àwọn ní àmọ́ná èyàn máa ní àmọ́nà ni tí wọ́n bá fẹ́ pamọ́ sí yàn lọ́dọ̀ kí èyàn ó da padà sí fún ẹni tó bá fẹ́ pamọ́ sí yàn lọ́dọ̀ bó sì gbé fún yàn islam ní jẹ́ islam máa ń pèpè lọ síbẹ̀ àmọ́nà tówó ti dúkìá dúkìá owó ilẹ̀ gbogbo dúkìá tá a máa ní o ẹni tí wọ́n bá fi pamọ́ sí yàn lọ́dọ̀ bẹ́ẹ̀ kí wọ́n máa sọ di tèèyàn kọ́ máa mú bẹ̀ rárá kọ́ máa ń kílẹ̀mù kankan nínú ẹ̀tọ́ ẹlẹ́tọ́ tó wà lọ́dọ̀ yàn kó dá padà bẹ́ẹ̀ tó lẹ̀tọ́ sí gbé fún yàn bẹ́ẹ̀ náà ni ti ń jẹ́ àmọ́nà títí ọ̀rọ̀ kẹ́nìkan gbé ọ̀rọ̀ pamọ́ sí yàn lọ́dọ̀ lọ́dọ̀ tí ẹ ṣe pé nǹkan tó jẹ́ bí ọ̀tẹ̀ àbọ́ta láàrin àwọn èèyàn síra ni àbọ́rọ́ ẹ̀yìn tí ẹ ṣe ojú eléyìn táyà máa ń pè ní àmọ́nà ni eléyìn ẹ̀ṣẹ̀ àmọ́nà jàmbánu dẹ́bírú ìdàlúrú nù so ti ń jàmọ́nà ni ti ń jọ́rọ̀ tiẹ̀ àṣírí tiẹ̀ àbọ́rọ̀ tiẹ̀ tó fi pamọ́ sẹ́nìkan lọ́dọ̀ tó ọ̀fẹ́ kẹ́nìkan kan mọ̀ táyà ń tó sọ fún eléyìn náà àmọ́nà ni nínú tí sámú pèpè lọ sí ẹ pé èèyàn gbọ́dọ̀ tú èèyàn gbọ́dọ̀ sọ fún ẹnìyàn kan yàtọ̀ sí ẹni tó lọ́rọ̀ àbí tó bá yọ̀ǹda fún yàn pé ọ́yá sọ fún yàn lọ́tọ̀ àbí sọ fún yàn àbí ó lè sọ fún ẹni báyìí àbí ó lè sọ fún ẹni báyìí àbí ó tiẹ̀ lè sọ fún ẹni tó bá fẹ́ àbí ẹni tí mo bá fẹ́ àlásù ni pé kí wọ́n kéèpù gbogbo síkìtà rìn tó fi máa pé asahabil jẹ́lẹ̀ abdullahi ibn masud radhiyallahu anhu ó ní tẹ́nìkan bá ń bọ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tara ẹ̀ tí èsì títí ọ̀rọ̀ tí ò da tí èsọ̀rọ̀ tẹ̀ tí èsọ̀rọ̀ tẹ̀tà ń bọ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ rẹ̀ àbí ń bọ́ sọ̀rọ̀ nípa nǹkan kan tó jẹ́ inú àwọn afẹ́ àsìtẹ̀ tó wá wọ ẹgbẹ́ báyìí àbọ̀ wọ ẹ̀yìn báyìí bí ọba sọba kó kíp síkìt yẹn kọ́ ọmọ pé síkìt ní kò kíp ẹ̀ ẹni kan pé kíni síkìt ní kò kíp ẹ̀ torí pé kò fẹ́ kẹ́nìkan gbọ́ sí ọ̀rọ̀ tí àṣírí tiẹ̀ ti ń bọ́ sọ ni bọ́ọ̀ wá ni tó bá jẹ́ pé wá sọ pé ìwọ ló ń sọ̀rọ̀ yìí fún o àbí ọ̀ ló ń bá sọ̀rọ̀ yìí o àbí ọ̀ ni ọ̀ ló ń sọ̀rọ̀ yìí lọ o ayọ̀ ká bẹ̀rẹ̀ ọlọ́run ọba ọba olùkọ́ báyìí nínú sí sáwọn pèpè lọ síbẹ̀ ni ànábì sallallahu alaihi wasallam nínú hadith sahih wọn rán afọ́dí mọ anas bin nabi abu malik wọ́n wá rí ọmọ wọn tí anábì ránṣẹ́ pé kí lànàbì ràn ń bọ́nà ràn á anas rọjá là ń sọ pé tí anábì bá ní kí n sọ fún yàn ni ìrẹ́ mọ̀mọ́ mi bá sọ fún yín.

eléyìí la fi wọlé lálẹ́ yìí lórí ètò ara gba ọ̀ndà mo kí yín mo lù yín lọ́gbọ̀n ẹnu mo kí ẹ̀yin olólùfẹ́ ètò yìí ẹ̀yin bàbá ẹ̀yin mọ̀mọ́ ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀ lè mọ́ gbọ̀ wá lórí ètò ara gba ọ̀ndà ìkànnì rédíò 101.3.5 FM náà lẹ́ láǹfààní àti mọ̀ gbọ́ yìí tọ́ ètò ọ̀hún rèé a tún ti gbéde o lákọ̀tún ọmọ alágo àjìlù kèrékèré jọ sẹyìn rèé ọmọ alágo gbárùkù wálé ọmọ nígbàtà tí ń lọ tí ń bọ lọjọ ọsìnmi ọmọ elédè tó pèdè títí tó fi pegede pèrègede lágbolé elédè kórí ó jọ kò gbèmí débìrè àdúrà mọ mi balógun ló kọ mi ó ti yá o ètò ti bẹrẹ náà nu akú ọdún akú ìyèdún akú ọdún òmìnira àyájọ ọdún òmìnira eléyìí tó gbòde kan ẹlẹ́ẹ̀kẹrìndínláàádọ́rin rẹ̀ iyùn 66 Independence Day eléyìí tá ṣe àjọyọ̀ rẹ̀ lónìí tọ́ ètò ti bẹ̀rẹ̀ náà nu kí la fẹ́ jọ yànnàná láṣálẹ̀ yìí kí la jọ fẹ́ gbà ṣàgbéyẹ̀wò ẹ̀ kí la fẹ́ jọ ṣàgbéyẹ̀wò ẹ̀ kí la fẹ́ jọ sọ ṣe rí ètò yìí lálẹ́ yìí àtẹ̀mí àti yín la jọ ṣe torí mo fẹ́ ká ṣe àgbéyẹ̀wò àwọn nǹkan kan pẹ̀lú àwọn nǹkan kan tálẹ̀ ìyọ́mọ̀ lágbára pọ̀ yọ lágbára pọ̀ ó dá ẹja ṣe báyìí ẹ mọ́ gbàgbé o wípé taago mọ́kànlá tó bá ti ń kú bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kó lọ lù á bọ̀ sí abala ti iléeṣẹ́ solution ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tá a bá ti wá lọ tá a bá bọ̀ tán á wà láǹfààní láti kan lọ àgbàmì ètò gan bó ti jẹ́nu ṣùgbọ́n ẹja bomi lápá àti bí ìmọ̀ ń bọ̀.

lórí ètò aragbaunda lálẹ́ òní. Kí la fẹ́ jọ ṣàgbéyẹ̀wò ẹ̀, kí la fẹ́ jọ sọ̀rọ̀ lé lórí, kí la fẹ́ jọ pẹ̀ kẹ́lùlú láṣàlẹ̀ yìí. Ẹ ti mọ̀ wípé gbogbo tá a bá ń pè ní ìtàn, tá a ń pè ní ìmọ̀ iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ lórí ètò aragbaunda lẹ ti lè gbọ́.

0: ki gbogbo eyin ololufe eto ipatapata porongodo latoke dele tori baba ni a ma da ko loko kan ejeji boya la fi lombi mo ki baba solution mo ki ya solution e seun o e ku gbogbo gba wa ina oni tanwo yin mi oni fi yin sawati e seun adupe o Kila fe jo sagbeyewo e iyun la sale yi gege bi mo se so emi ati yin la jo se baba worile ide wa Nigeria lati bere pepe eje tulede yoruba gba so wi pe sale yi on gangan ni mo fe ka jo gbeyewo lori eto aragbaunda lale yi taye mi ba so si eyin o wa se kini e fi oju wo yin han a jo so ti o kuna daada tori baba joko ta ba wo daada ta ma tenu monu pe awon akitiyan awon babala wa awon to ti selu koja awon to ti dipo selu mu lateyin wa yala ati jobo ologun ni abi talagbada pe ki gbogbo akitiyan won gbogbo ise won eleyi ti won ti se komo diwon afeyin tegun fi so abi se ro ni inta fe gbeyewo lale inu a so gbogbo epo mara won di atiti di akoko ta wa ti se akoko eto odibo a tu wa so po mo titi ayajo ojo ominira eleyi ta n sagbeyewo re lori lede Nigeria loni a ko po mo awon eto eleyi ta ti se lateyin wa ta fe si atupale itu aragbaunda eleyi ta ti se kini ta ti bo wa fun alateyin wa na ni eleyi lajo sagbeyewo lori eto aragbaunda la sale eto ni eyin o bo ti jenu eje de ile ise solution ki nje ise eleyi to wa ni waju mi lati isin titi da ago mokanla to gba ti pada de la ago mokanla olohun lala olu akutu wo lori eto aragbaunda ibe na la wa adura mo mi omo balogun lo ko mi adaba na leyin eyan mo mi si e je ade le se solution mo n pada bo e ku kale ẹkù dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní àti máa gbọ́ wa. Mo ní àwọn àlejò pàtàkì nínú ilé agbára pẹ̀lú mi bàbá solution àti ìyá solution odú ló kọ́ ohun kì í ṣàìmọ̀ olóko. Àwọn nǹkan kan wà tó ní ṣe pẹ̀lú ìgbésí ayé ẹ̀dá bá a ti rìnrìn àjò ayé ti fi pé èèyàn òun náà ni wọ́n mú wa fún wa ní orí ètò lákòókò yìí yóò bá bọ̀ wọ́n ní ẹnu oníkàn láti gbọ́kàn ọ̀hún. Ẹnu ọlọ́fà láti gbọ̀mùtá bàbá solution àti ìyá solution ẹ bá ń kí àwọn ara ilé tí wọ́n ń gbọ̀ wá.
1: Mo máa fi àsìkò yìí kí gbogbo ara ilé o. Mo kí gbogbo ilé, mo kí gbogbo sí tó ń gbọ́ mi. Àìmọye èyí tí ẹ̀dá máa lérò gbé àmúwọ́ ọlọ́run ni. Àmúwọ́ ọlọ́run kọ́. Àmúwọ́ ọlọ́run kọ́ lẹ́yìn kí ẹ̀dá ṣe gbìyànjú sí gbé ìgbésí ayé ara rẹ̀. Ìwọ́ tó ti ìrà rẹ nílì pé láàrin ẹlẹgbẹ rẹ ìwọ lọ làlúyọ ìwọ lọ ga ẹẹkan náà ọwá dìde ẹni tó dàbí ẹni tí ò mọ ṣe mọ ọwá ní àmúwọ ọlọrun ni àsìkò ni ìgbà ni ọtọra rẹ ni jẹ abèrè wo ká lè mọ pé kí nìdí rẹ tó fi padà rí bẹẹ irú àrùn wo ló ń ṣe ọ tó ti wá ń ṣe.

0: ìtọ́jú lórí rẹ̀. Kódà ọtí lọ tí lànà olóyìnbó ńlànà tìbílẹ̀ gbogbo ohun tí wọ́n fi ṣètọ́jú rẹ̀ bákan náà ni. Àwa lérò pé bóyá ohun tí yóò pọ̀ rè bóyá àmúwọ́ ọlọ́run ni. Rárá àmúwọ́ ọlọ́run kọ́. Ṣé ẹ tí ẹ rí èyí tó ti ẹ̀ máa ń dùn mí? Òun ni àrùn àìsàn pẹ́pẹ̀pẹ́ nípa dèdè kọkùnrin máa tọ̀ ṣeréṣeré àbí obìnrin ìdádúró ni. Tọ́ ọ bá ti lo oògùn kan èyí kì í oògùn tọ́ ọ bá ti lò láàrin ìjọ méjì mẹ́ta tọ́ ọ̀rọ̀ jù tu rẹ̀ àmúwọ́ ọlọ́run kọ́. Àmúwọ́ ọlọ́run kọ́.
1: Kì í ṣàmúwọ́ ọlọ́run.
0: Àmúwọ́ ọlọ́run kọ́.
1: Ọ̀dà
0: ṣé àbèrè wo sí ni.
1: Ká béèrè sí i. Ọ̀dà ìyá solution ẹ bá ń kí àwọn aráalé kí n tó béèrè ìbéèrè kí n tó sojú abẹ́ ǹkó gangan.
2: Mo kí gbogbo etí tó ní àǹfààní àti máa gbọ́ mi ní àkókò yìí etí tẹ fi ń gbọ́ mi òkùnkùn nídi.
1: Àmì o.
2: Ẹ máa gbọ́ ìyá solution ìyá solution. Ṣé rí solution tí àwọn èèyàn ń pè wá ó kúkú nítumọ̀. Àwọn tá a ti ṣègbìyànjú fún rí tó sì ti rí ọ̀nà àbáyọ bá ṣe sọ fún wọn pé yóò rí tó sì rí bẹ́ẹ̀ fún wọn. Àwọn lọ sọ wá ní solution. Ìdínú tẹ fi ń gbọ́ ìyá solution àti bàbá solution. Àwọn kọ̀ọ̀kan bẹ ta fẹ́ ṣàlàyé lé lórí nípa ètò ìgbésí ayé béèyàn ṣe lè rí ayé gbé ní rọrùn láìsí wàhálà láìsí fìtínà. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ń gbégbèsè ayé rọrùn ẹlòmíì ti ní mọ́tò mẹ́ta mẹ́rin. Ó di pé kò sí nǹkan kan mọ́.
1: Kọ́nà wọn mọ̀ jẹ́ ara padà sí ibi.
2: Àlàmọ́ àmì.
1: Aka ìmọ̀ye èèyàn ni wọ́n fojú winá ìṣòro lóríṣiríṣi. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ, ẹlòmíì iṣẹ́ tẹ́lòmíì ṣe tó jẹ́ wípé ó ń làmì làákà ńbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ti ṣe làálàá ńbẹ̀ títí títí wọn ò sì rí nǹkan kan mú ńbẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
1: Ojú ọ̀nà táwọn kan gbà tó jẹ́ wípé bí wọ́n bá ti ń gba bẹ̀ báyìí, ṣíkún báyìí ni gbogbo ohun tí wọ́n lé ni wọ́n mọ rí mú tí wọ́n sì mọ rí nǹkan rí ṣe. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ń gba bẹ̀ kọjá tó sì jẹ́ wípé wọn ò rí nǹkan kan mú lójú ọ̀nà ibo ti wò mọ́.
2: Bẹ́ẹ̀ni.
1: Ẹ dákun, àwọn nǹkan kan wà tí ẹ ṣe lálàyé tó ní ṣe pẹ̀lú ìgbésí ayé ẹ̀dá lórí àwọn nọ́mbà kan àbí mi ẹ bá ń yànnàná ẹ̀ dáadáa.
2: Bẹ́ẹ̀ni olótùú. Ṣé rí bá ṣe ń wọ inú ọdún kan sí kejì. Bẹ́ẹ̀ náà ni àwọn nọ́mbà wọ̀nyí ló ń yí padà. Nínú ìgbésí ayé ẹ̀dá. Ẹ̀dá gbọ́dọ̀ máa ṣe àwárí ara rẹ̀ lóòrèkóòrè. Ní ìgbàkúgbà torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì á dáwọ́lé nǹkan míì bóyá ó wò ní bóyá nǹkan kan ni á lóun ń ṣọ́ọ̀tì níbẹ̀ òun ò réré ń bẹ̀. O gbọ́dọ̀ máa ṣàwárí ara rẹ kí ló fà á kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan. Má jókòó tẹ̀tẹ̀rẹ má wo rẹ níran ayé ò ṣe nǹkan téèyàn ń wò níran bẹ́ẹ̀ má jókòó tẹ̀tẹ̀rẹ.
1: Tọ́ torí ẹ ni a ṣe mú bàbá solution àti ìyá solution wá sórí ètò ní alẹ́ yìí. Bàbá solution àkàìmọye èèyàn òun ló jẹ́ wípé bẹ bá wẹ lòmíì yàtọ̀ sí àìsàn ara tí gbogbo wa mọ̀ dáadáa wípé elédùà ń fún yín ṣe. Àwọn ìpèníjà kan wà tó jẹ́ wípé máa fa ayé ẹ̀dá sẹ́yìn. Àkọ́kọ́ ni ká sọ pé èèyàn ń jẹun ojú oorun ẹlòmíì ìbálòpọ̀ ojú oorun ẹlòmíì rè ikan lọ ni ńláfẹ́fẹ́ ń bìlú tó ti jẹ́ wípé àìsàn kọlù ẹlòmíì bọ́ bá rọ̀lù lójú báyìí ẹlòmíì bọ́ bá kàn lù
0: gbogbo
1: ẹ bá ń ṣàlàyé eléyìí dáadáa bàbá.
0: Olótú méjì náà láyé pín sí ṣé kí n má tàn yín. Méjì láyé pín sí méjì ọ̀hún ẹyọ kan tí wọ́n á ní. Ìgbà míì àrùn òun ni àdánwò ẹlòmíì ṣe lárùn ọ̀hún tí yóò bá bẹ̀rẹ̀ ìjẹun ojú ọ̀hún ọ̀hún. Kódà irú ohun tí ò jẹ lójú ayé yóò jẹ tínú ó tún dùn pé òun jẹ ìtàn màálù ìtàn ògúnfe ìtàn ẹdìyẹ.
1: Ẹlòmíì ó ti ẹ̀ jí báyìí yóò tún mọ ta yín.
0: Kódà yóò tún bá epo lẹ́nu rẹ̀. Sọ́rí gbogbo yìí òun gbogbo yìí òun ìjákulẹ̀ ni ẹni tá a fẹ́ jákulẹ̀ ni ẹni tá a fẹ́ jákulẹ̀ ni.
1: Ó túmọ̀ sí pé wọ́n ti gbojú oorun múrú ẹni bẹ́ẹ̀.
0: Ìjákulẹ̀ ni ṣọ ẹlòmíì ọmọbìnrin tó rí rí pé ni ṣé òun sì lè súnmọ́ láyé yóò wá rí pé òun àti ẹ̀ wá dọ̀rẹ́ lójú oorun. Ìkórira nù. ìkórìíra nù.
1: Níjẹ́ kọ́pọ̀lọpọ̀ ó mọ fàáfàáfà títí títí títí ìrora wọn.
0: Gbogbo ẹ̀dá tó bá ti ń jẹ wọn ojú ọ̀run. Ohun tó bá ṣì ń rí lọ́wọ́ kó yá mú ọ lọ tọ́jú rẹ̀. Torí kó lè rí nǹkan dé bá.
1: Àwọn ẹlòmíín náà mọ̀ mọ́ ẹlòmíín tó bá ṣiṣẹ́ ṣiṣẹ́ sí látàárọ̀ dalẹ́ báyìí nígbà tí ó bá tún dòru yóò tún bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ náà ni. Àwọn èyí nísinmi rárá iṣẹ́ ojú orun tún ẹlòmíín.
0: Sọ́ọ̀rí tá a bá ti ráwọn àmì yìí yóò náà pè ní ìránṣẹ́ inú afẹ́fẹ́.
1: Ìránṣẹ́ inú afẹ́fẹ́.
0: Àwọn àgbàlagbà á máa lò ẹlòmíín yóò lè lè jí yóò rí pé nǹkan ṣòhunkóhun tó sùn lálẹ́ àná. Yóò sì jí yóò yájú ojú òdìṣẹ́ là. Ẹlòmíín kò dìde ẹsẹ̀ ò ní dúró. Ẹlòmíín kan wá rè kò ń ṣe dandan pé ó rà dúrà sùn lálẹ́. Ó ń rìn lọ ní gbangba yóò kàn lọ nígbà tó ṣubú àbí kinní kan fẹ́ lù. Náà ni yóò kàn rí i pé ní òun ò ríran àbí ẹsẹ̀ òun ò gbéra mọ́. Tábà lò ránṣẹ́ náà abẹ́ ìlàbájá yìí yóò mọ gbìyànjú nípa èyíkéyìí ọ̀nà irọ́ ni kò lè mú. Àfikà tún gbé wa ìránṣẹ́ náà afẹ́fẹ́.
1: Tọ́ ó túmọ̀ sí wípé ibi tí ogun bá wọlé náà ni.
0: Òun náà ni ibẹ̀ náà látún padà bẹ̀rẹ̀ òun náà ni ojútùú rẹ̀.
1: Tọ́ lọ́ba tán ọ̀dà ẹjẹ́ àwò báyìí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé kì í ṣe bí àìsàn òun ni ìṣòro tiwọn ló bá wọlé. Ẹlòmíín wà tó jẹ́ wípé iṣẹ́ ò lọ déédéé ni.
0: Olótú mọ́wù lẹ fọ̀rọ̀ ọgbọ̀n mo ti fọ̀rọ̀ rẹ yé ṣọ́ra ẹni tá a bá mú. Bóyá nínú ẹbí àbí láàrin àwùjọ ní dèdè pé ibẹ̀ ni wọ́n ti ránṣẹ́ sí yóò wálẹ̀ o. Yóò wálẹ̀ o. Kò wá sí ìkíyì bóyá ọ̀dọ̀ aláàfáà ni àbí babaláwo làbí àfi ká mọ ta ló ránṣẹ́ yìí. Kí ni ìdí ìránṣẹ́ yìí? Àbí káwọ́ náà àbáyọ o.
1: Ìbòlógún ti wá.
0: Èyí wo ni ọ̀nà àbáyọ táwa ń wí.
1: Ọ̀dà léyìí tó túmọ̀ sí wípé gbogbo tẹ́dà bá ń dojúkọ báyìí láyé àjẹ́ wípé ó nídìí pàtàkì téè tó sì yẹ ká gbé
0: ìsẹ̀. Èyí wo ni orúkọ ilé iṣẹ́ tiwa pé ọlọ́run kì í ṣe bí oyan ní káàbẹ̀.
1: Èyí wo ni
0: ọlọ́run ò ṣe bí solution ọlọ́run ò ṣe bí ọlọ́run kì í ṣe bí o èèyàn ní káàbẹ̀ o. Tá a bá ti wá rí i báyìí a wà mọ ta ló wá ń di ọ̀rọ̀. Tá a bá ti wá bẹ ní káàbẹ̀ ọ̀rọ̀ ti lójútùú ògùn tá a bá lò láàrin ìjọ kẹta tá a rí yàtọ̀ kò sóògùn bẹ́ẹ̀. Èmi àwa máa sọ wípé àfẹ́tọ́jú ọlọ́run lọ bí akínní kan ló ń pọ̀wọ́ láyà àbí àwọn ẹnìkan ni wọ́n ń bẹ̀rù àfi táwọn bá jọ lọ́hùn lọ. Sọ́rí èmi tí mò ń sọ̀rọ̀ yìí èmi mọ̀ lójo mo mọ̀ bẹ̀rù olótú ọ̀bí mi ni ta ni mo bẹ̀rù rẹ̀.
1: Ta ni
2: ẹni tó bá jọ lọ́hùn lọ.
1: Bẹ́ẹ̀ kò sí ẹni tó
0: jọ lọ́hùn lọ. Sọ́rí ẹni tó jọ lọ́hùn lọ. Tọ́ba ti gbé ẹ̀rọ mi kí ilé ìjọ lọ́hùn lọ mi ní ilẹ̀ dáwọ́lé fẹ́ẹ̀lì kò bá ti jọ lọ́hùn lọ. Ọlọ́run nìkan ló kù. Ọlọ́run ni yóò jẹ́wọ́ ọlọ́run. Ohun tó dé mi lójú ni pé àfẹ́tọ́jú ọlọ́run lọ. Ohun tó ń pọ̀ wọ́ láyà máa bọ̀ ní solution. Ohun tó ń pọ̀ wọ́ láyà yìí òun. Ṣé wàá rí ìwọ tó wá ríra ẹ nírìí dèdè pé owó ni màá mú lọ. Ìbẹ̀rù ọlọ́run láfi ṣe ti wà. Ọ̀ṣẹ̀ fòrò owó lẹ́nà. Tọ́ ọ bá ní dùnú. Ìwọ náà ó wà dúpẹ́ orí ọlọ́run.
1: Bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí báwọn kan ti ń wá tí wọ́n sì ń wá dúpẹ́ orí
0: ọlọ́run.
1: Mo ti jẹ́nu. Kódà ẹ bá ń pe nọ́mbà táwọn èèyàn mọ̀ pé yín sí. 0800 81 98 42 47 0800 81 98 42 47 0800 69 69 24 24 34 34 75 0800 69 69 24 24 34 75 0800 69 69 24 24 34 75 75 0800 69 69 74 24 34 75 75 0800 69 69 74 24 34 75 75 ẹ̀tú
0: ẹ̀fẹ́
1: bá wa fi nǹkan kan kún.
0: Mo ní kí n fi kóyún fóyín.
1: Ṣó lẹ̀.
0: Wípé ohun tí mo sọ aláfẹ́ tó bá jọ ọlọ́run lọ ohunkóhun we are nkan ni won tin toju lo roju ti re ni agbara t'olohun ani afẹ toju olohun lo mo bo o pe number yi e ba mi pe
1: e ba npe number un le
2: 080 81 98 42 47 080 81 98 42 47
1: ikeji
2: 080 69 64 24 34 75 080 69 69 24 34 75 75
0: kini di ti mo se npe lo ya ya solution ya solution o je obirin abami ti mo ba pade
1: to
0: niba ti mo rin ajo mo rin ajo won ni irin ajo oju omi ni mo wa ri iya solution wa ri omo obirin yi o fe deru ba mi ni amo ni deyin deyin o koda di dede iyawo mi o wa ni imo pupo
1: to
0: ni mo se npolowo re pe mo ni ivokumale bi pe afen to je lohun lo loku
1: eh
0: agaga n gba iwo obirin mo bo
2: o olotu
1: a wa pelu yin
2: opolopo obirin ma lo n doju ko isoro kan si keji
1: e sa wo
2: isoro airi bujoko seri opolopo obirin ni onaki esi elomi oko ohun lo n dalamu
1: to
2: ti o fi ri bujoko aibikita ni telomi ama yi to wa po ju opolopo obirin a ma ri ibalopo obirin loju orun be na ni tokunrin na ibalopo seri teyan ba tin ri awon nkan wonyi ko tete kiesara owo alantaku ni telomi to ba rin lo ntiti a si ma ko loju se ti ro alantaku ta n wi yi ko ma se digi
1: to
2: amo to ba fi di omo eniyan olohun nikan lo le yo o amo ko ma bo ni odo baba solution ati ya solution a ronu abayo
1: to oda e baba ona abayo ati yona abayo e ba npe number
2: 080 69 69 24 24 34 75 75 080 69 69 24 24 34 75
1: epe keji
2: 080 81 98 42 47
1: to eyin ara le bo ti jenu gbogbo njowu ke ma dojuko aisan ni abi oja ni ota ni elomi igbada ajina ni a gbe si lese gbogbo njowu elomi aita oja elomi ise re oloje
0: de
1: yoju
0: ba mi ipo to wa lowo bayi o ti rora re pe ipe mu ti o gbe mi ohun re
1: pe nkan le da mo
0: ani to wa pe eyan lo wa di re afẹ to ma jo lohun lo
2: elomi asi ma lala pe ile iwe to ohun ti lo ri ohun ba go ohun be ohun ko danwo gbogbo awon alawon yi alafa seyin gba ni o ki wa nje ki omo ologo tete debi to nlo iwo to ba ti wa riwu awon apere wonyi kan si le se solution 080 69 69 24 34 34 75 080 81 98 42 47 0 80 81 98 42 47 0 80 81 98 42 47
1: 47

ìbéèrè àkọ́kọ́ tí mo fẹ́ béèrè lọ́wọ́ wa òun ni wípé ǹjẹ́ àwọn aṣáájú wa àwọn tó jẹ́ adarí wa látẹ̀yìn wá lórílẹ̀-èdè wa Nàìjíríà ǹjẹ́ wọ́n sa ipá kankan? Àbí ká sọ wípé ǹjẹ́ gbogbo ipá wọn, ǹjẹ́ gbogbo akitiyan wọn, ǹjọ́ ṣàǹfààní fún orílẹ̀-èdè Nàìjíríà? Orílẹ̀-èdè Nàìjíríà gba òmìnira ní ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 1960. Ṣẹ̀sìrí láti ìgbà náà, òun náà ni dàrúdàpọ̀ lágbọ̀n òṣèlú lọ́nà kan àbí mìíràn ni ti ń wáyé. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, láàrin ọdún 1960, 61, 62, 63, 64, 65, 66, ọ̀pọ̀lọpọ̀ kankan náà ló ṣẹlẹ̀ láwọn àkókò náà. Eléyìí tó ṣokùnfà rẹ̀ tó jẹ́ wípé ìdìtẹ̀gbàjọba àkọ́kọ́ fi wáyé lórílẹ̀-èdè Nàìjíríà ngbà náà. Eléyìí tó ṣokùnfà ikú àwọn ṣàǹkò-ṣàǹkò nípò aṣáájú lórílẹ̀-èdè wa Nàìjíríà, ìyún ní ọjọ́ 15 oṣù kìíní ọdún 1960.

ìgbà náà ogun abẹ́lé wáyé. Ó ní tá a gbéyẹ̀wò níjẹ̀ ẹ̀ẹ́dógún bẹ́ẹ̀ ò bá gbàgbé. Ṣe rí ìṣẹ̀lẹ̀ ìdìtẹ̀gbàjọba àkọ́kọ́, ó tún ṣokùnfà ìṣẹ̀lẹ̀ míì lágbọn iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè wa Nàìjíríà. Bàbá wa kan tí wọ́n máa ń pè mí láti Kétu, ẹ̀bẹ́ ẹ bá ń lórí ọ̀fẹ́ àti mọ́ gbọ́ mi lálẹ́ yìí, ẹ dákun torí Ọlọ́run, ẹ ṣe kíni, ẹ̀yí rédíò yín òkè dáadáa. Ṣẹ̀rí bẹ́ẹ̀ bá ń gbọ́ wa lórí ètò yìí ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀, ẹ dákun ẹ mọ́ gbọ́ wa dáadáa. Ìyìn tí mo sọ fún wa nígbà náà, wọn ò sọ fún wa wípé ìdìtẹ̀gbàjọba kankan àbí ogun kankan wáyé lórílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 1960. Ìgbésẹ̀ ìdìtẹ̀gbàjọba àkọ́kọ́ tó wáyé, eléyìí tí wọ́n fi gbẹ̀mí Ládòkè Akíntọ́lá, Tàfáwá Balewa àtàwọn míì nígbà náà, ó wáyé ní ọdún 1966. Nítorí ìdí èyí, òun ni mo fi wò wípé ká tún mẹ́nubà lọ́nà kan àbí mi. Bàbá wo gbogbo dàrúdàpọ̀ eléyìí tó ti ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà látẹ̀yìnwá. Kí lojú ìwòye yín, ǹjẹ́ àwọn aṣáájú nígbà náà, ǹjẹ́ wọ́n sa ipá kankan rárá? Ǹjẹ́ wọ́n ṣe akitiyan kankan láti rí dájú wípé orílẹ̀-èdè Nàìjíríà gòkè àgbà? Èmi àti yín a ti ṣàgbéyẹ̀wò ìtàn ìgbésí ayé Ládòkè Akíntọ́lá lórí ètò yìí rí. Ọ̀sẹ̀ bíi mẹ́rin la kọ́kọ́ fi sọ́ lákòókò tá a kọ́kọ́ mú wá. Kó tó wá di wípé a ṣàtúnmúwá rẹ̀ tá a sì sọ fọ́sẹ̀ mẹ́ta. Ọ̀sẹ̀ mẹ́ta tá a fi sọ yìí, mo sọ fún àgbà náà wípé kò sí bá a ṣe sọ ìtàn Ládòkè Akíntọ́lá tá a ní sọ̀rọ̀ nípa Ọbáfẹ́mi Awolowo. Gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ńgbà náà tí mo sì ń fìdí ẹ̀ múlẹ̀ fún a, bàbá wa tẹ́ mọ́ gbọ́ mi láti Kétu, ẹ gbọ́ mi dáadáa o. Torí ẹ láǹfààní àti pè mí nígbà náà, ẹ sì ń ṣe lálàyé fún mi ngbà náà wípé kí ló dé tá ń sọ̀rọ̀ pa Ládòkè Akíntọ́lá nìkan, tá a sọ̀rọ̀ nípa Ọbáfẹ́mi Awolowo. Mo sì jóye wa, mo sọ fún yín, mo fìdí ẹ̀ múlẹ̀ wípé àkọ́kọ́ ni wípé ìtàn ìgbésí ayé Ọbáfẹ́mi Awolowo kọ́ là ń gbé yẹ̀wò. Ṣùgbọ́n kò sí bá a ṣe sọ̀rọ̀ nípa Ládòkè Akíntọ́lá tá a ní sọ̀rọ̀ nípa Ọbáfẹ́mi Awolowo. Torí ọ̀rọ̀ àwọn méjèèjì bí ìgbà tá ń sọ ìtàn Jésù àti Jòhánù Onítẹ̀bọmi ni. Bó ṣe jẹ́nu. A rí gbogbo àwọn tó ṣẹlẹ̀ ńgbà náà. Ṣùgbọ́n tó jẹ́ wípé mo fìdí ẹ̀ múlẹ̀ fún wa ńgbà náà wípé kò sẹ́ntọ́mọ́ tán. Oníkálukú ti ń roko náà ni wọ́n ń ṣe kíni, ni wọ́n ń fapá ọkọ́ kan ni wọ́n fi ń roko sọ́dọ̀ ọ̀tíyàn náà. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ti ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí rí látẹ̀yìnwá. Tá a bá jókòó tá a rò dáadáa, ẹ̀yin bá mi, ẹ̀yin ìyá mi tẹ́ ń láǹfààní àti mọ́ gbọ́ mi láṣáálẹ̀ yìí. Ìwòye tiyín, ní ojú ìwòye tiyín, ǹjẹ́ àwọn tó ṣàkóso wa látẹ̀yìnwá, ǹjẹ́ wọ́n sa ipá kankan fún orílẹ̀-èdè yìí láti dépò gíga? Ǹjẹ́ wọ́n sa ipá kankan fún orílẹ̀-èdè Nàìjíríà láti dàgbàsókè láwùjọ àwọn orílẹ̀-èdè lágbàáyé? Ǹjẹ́ wọ́n ṣe ohunkóhun tó jẹ́ wípé yóò ṣe àǹfààní fún ìlọsíwájú orílẹ̀-èdè wa Nàìjíríà? Gbà ń tẹnu mọ́ wípé gbogbo akitiyan, gbogbo ipa wọn tí wọ́n ti sà ẹ̀kọ́ mọ́ lọ lásán, ṣé wọ́n sa ipá tó nítumọ̀ lóòótọ́? Àbí lára rẹ̀ kọ́ ni a ti rí èyí tó jẹ́ wípé adìbò ìbò tó mọ́yán lórí jùlọ iyùn lọ́dún 1993 June 12, tó sì jẹ́ wípé ìbò ọ̀hún níṣe ni wọ́n padà wọ́gi lé? Ǹjẹ́ ipá eléyìí tí ìṣàkóso ológun tó wà lórí oyè gbà náà, ǹjẹ́ ipá ọ̀hún ṣe ipá tí ó yẹ ká mọ́ gbàgbé ni só nípa gidi lórí orílẹ̀-èdè wa Nàìjíríà? Gbaunda leto eto lara gbaunda pelu omo yin ore yin ololufe yin adura mami omo balogun
ti gbogbo yin mo si adaba e je nbo mi la ke gbo orin nda da tori wi pe beyan ba nipa impact if you have impact in life awon kankan wa to je wi pe yo mo je ri mo je mi so ti opolopo eyan ti won mo toka si wi pe ari daju leleyi pe e di bayi se bayi mo nbo na

àwọn tó jẹ́ aṣáájú orílẹ̀-èdè wa Nàìjíríà. Bàbá wòye bí ọ̀pọ̀lọpọ̀ nǹkan bí ó ṣiṣẹ́ wọ́wá látẹ̀yìn wá. Lórí ètò iná lèmi àti yín ńlá ti ṣe àgbéyẹ̀wò àwọn nǹkan kan eléyìí tó jẹ́ wípé ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ epo rọ̀bì lórílẹ̀-èdè yìí. Ọ̀wọ́n gógó rẹ̀ ibi tó ti bẹ̀rẹ̀ àti ṣàgbéyẹ̀wò rẹ̀ rí lórí ètò.

torí baba ni ka mo ṣàgbéyẹ̀wò ẹ̀ ka mo yànnà nẹ́ ẹ̀ lọ́kọ̀ọ̀kan ìjìjì. Àkọ́kọ́ ni wípé baba mu ní ẹ̀ka ẹ̀ka lọ́kọ̀ọ̀kan ìjìjì. Tá a bá wo bi ti gbogbo ẹ̀ ti wọ́ wá, ṣe mọ̀ wípé a mọ̀ sópọ̀ mọ́ àwọn ìṣàkóso lóríṣiríṣi. A mọ̀ sópọ̀ mọ́ àwọn ìṣàkóso kọ̀ọ̀kan eléyìí tó ti wáyé lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n tó jẹ́ wípé kàkà kó sàn níṣe ni gbogbo ẹ̀ tún ń rọ̀ sí ká mọ̀ sọ pé ń lò. Kí wá ni ipa tí àwọn aṣáájú láti ẹ̀yìn wá tí wọ́n ti ṣe? Eléyìí tá à ń sọ wípé kò gbọ́dọ̀ jẹ́ ìbò a gbọ́dọ̀ gbàgbé pé kò gbọ́dọ̀ lọ lásán. Ṣé kìí ṣe pàǹtàn àwa jẹ? Ṣé kìí ṣe wípé a kàn ń tira wa gọ̀ọ́gọ̀ọ́ wá jù? Torí inú orin orílẹ̀-èdè wa Nàìjíríà gan ń bẹ́ ńbẹ̀. Kìnní kan of our heroes past shall never be kìnní kan in vain. Àbíbò ni yíyan mọ́ yọ méèbù. Ẹ̀yin àgbààgbà, ẹ̀yin bà mí, ẹ̀yin ìyá mi tẹ̀ láǹfààní àti mọ̀ gbọ̀ wá náà lẹ́lórí ọ̀fẹ́ láti ṣe kíni láti bá ń dá sí láṣàlẹ̀. Ó sì ti kàn yín báyìí náà nù 0704-700-3341 nọ́mbà tẹ́ fi láǹfààní àti pè wọlé tẹ́ fi dá sí tù lálẹ́ yìí. Alábàjá ńlélé yìí nínú àwòrin wọn tí ń pè ní impact mo nífẹ̀ẹ́ orin púpọ̀ púpọ̀ jù 0704-700-3341. Tàbí bẹ́ ẹ bá wò lápá abẹ́hun tó bá jẹ́ wípé ojú òpó òun fẹ́ ṣe bákan ẹ tẹ̀ báyìí 0703930-6648 tàbí 0704-700-3341 0704-700-3341.

0: alẹ́ láti jó mú ní o.
1: Ètò pẹ́pẹ́ ní alẹ́
0: yìí
1: ló ṣe gidi bi. Àwọn àgbàgbà kan ti wà ní ìṣáájú kan ti jẹ president. Wọ́n ṣe dáadáa. Àwọn tó jẹ́ wà ń bẹ̀rẹ̀ ṣe àríkà máa pàdé àwọn lọ.
0: Ìtẹ́ ń sọ ni pé àwọn tó ti ṣe látẹ̀yìn wà pátápátá gbogbo wọn ni wọ́n ṣe dáadáa. Mo ti yọ tí mo fẹ́ yọ ẹ ṣeun. 0703930-6648 type 0704-700-3341. Ẹ̀ka alẹ́ o. Ẹ̀ka alẹ́ sà. Orúkọ yín àti bíẹ́ ti ń pè. Orúkọ yín sà. Yẹ sà.
2: Bíyaníru láti Jọra.
0: Láti Jọra, a wà pẹ̀lú yín.
2: Bẹ́ẹ̀ni, gbogbo ọkọ ni ẹ ti dáadáa. Àjíà náà láàmà fi hàn fún àbẹ̀ lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ni, ìlú gbogbo ọlọ́ ti dáadáa.
0: Pé kí Ọlọ́run ó lò wọ́n láti tún ṣe. Ìbò ṣe ti wọ́ wá látẹ̀yìn wá lọ. Tọ̀ ẹ ṣeun o, mo ti yọ tí mo fẹ́ yọ ó dàárọ̀. 0704-700-3341 0704-700-3341. Ẹ̀ka alẹ́ o.
2: Ẹ̀ka alẹ́.
0: Ẹ mà ká alẹ́ sà.
2: Orúkọ mi ni Ọmọba Adékunle AKA Ògúngbẹ̀yẹ.
0: Yes sir, láti ibi lẹ ti ń pè.
2: Ẹrù ẹwọ. Kẹ́gbọ́.
0: A wà pẹ̀lú yín.
2: Oyún òkè lẹ wò.
0: Ẹ wò lẹ.
2: Oyún.
0: A wà pẹ̀lú yín.
2: Láti ayé àwọn bàbá wa Awolowo. Láti ayé.
0: Hello. Ara pe oju opo n lo o kan duro si ni o. 0704-700-3341. Baba mi John, e mo ka lesa.
2: E mo ka le o.
0: Baba wa John e ka lesa o.
2: E le se ti o.
0: Ami Olorun, ami o.
2: Àmà kúkú bàbá gbẹ́ra dọjọ́ kú náà ni.
0: Àmì ọ̀dọ́.
2: Àwọn pé ó ti wọ́ wá láti bẹ̀rẹ̀. Láti ọmọ ọdún mẹ́rin tí mi ti wà láti ọ̀sán 1956. Láti ọjọ́ 70 years nísìn. Ìkàkà náà ni.
0: Ìkàkà náà
2: ni. Ẹgbẹ́ náà síbẹ̀. Ẹgbẹ́ fúnra fún akọni ni màá jà sí. Ìrìn mi rí àwọn fámìlì ní ọdún náà, màá bẹ́tẹ̀ máa gbà lọ́wọ́ mi.

0: pe laye gba yen lohun ibe ni national theater ti jade national stadium ti jade port authority ti jade e so un mere mere ta won ti se se fun wa ti won se fun wa jo pe kan lo ma ko estate ka akiri fun ara won ati molebi won gbogbo jo be lo
1: e seun 0704700 3341 baba wa taiwo telo epe mi pada epe mi ah eka le o la padi
0: eka
1: le sa o e ba yin radio yin le daga ka le lanfani ati gbora waye yes sir eka le sa yes sir ruko yin ati gbe tin pe lati jora mo wa awa pelu yin o yes sir
0: oh awon to so sibo lati le na won ti yeju oh won ti yeju o do won bala ro ko da fun ko to ko ko yeju la no wa ti awon to wa ke lowo lowo bayi a le ba wa dada
1: to
0: asa ke ka ma so ra wa lowo
1: to oda e seun
0: no o pe wa
1: e seun o ẹ ṣeun pẹ̀lú bí a ṣe ń ṣe àyájọ́ ọjọ́ tí olúrílẹ̀-èdè orílẹ̀-èdè wa nàìjíríà tá gba òmìnira tó sì ti di 66 years báyìí ní ọdún eléyìí tá ń ṣe pọ̀pọ̀ ṣinṣin rẹ̀ báyìí báyìí n tí à ń gbéyẹ̀wò ni wípé àmọ́ sọ wípé kí akitiyan àti gbogbo ipa eléyìí tí àwọn aṣáájú orílẹ̀-èdè látẹ̀yìnwá gbogbo tí wọ́n ti sà láti rí pé orílẹ̀-èdè yìí dókè àgbà kọmọ di èyí tí yóò di ohun àfihẹ́yìn tí egun fìṣọ. N tí mo wá bèèrè ni wípé pẹ̀lú bí gbogbo ẹ ti ṣe rí látẹ̀yìnwá títí di àkókò tá a wà yìí ǹjẹ́ a lè sọ wípé àwọn aṣáájú wa wọ́n sa ipá kankan rárá látẹ̀yìnwá bó ti wù ọ́mọ? Nítorí bàbá ní àmọ̀ kàmí ní méjì mẹ́ta ìtàbọ̀ wò dáàdi wípé bàbá ìlú kìíní yìí ti bẹ̀rẹ̀ sí ní wọ́ wà bàbá ìnìkí ní ti bẹ̀rẹ̀ sí ní ìṣẹ̀lẹ̀ ẹ̀lú ẹ̀ka alẹ́sà o.
2: Ọ̀ bàbá wa pe independence o.
1: Yes sir, ẹ ṣeun o.
2: Ọlọ́run ọba tún lu ìtò.
1: Àmì Ọlọ́run àmì o.
2: Gbogbo free education ta gbádùn láyé owó lọ́wọ́. Gbogbo òfin tó jẹ́ pé ìlú tòrò kò sí wàhálà kò sí tàǹbàlùpọ̀ àbí báwọn ni ṣe máa ń pè bàtàwọn ológun wọn tún dé kò wà ní títí ẹ pẹ̀lú bó ṣe dé sí nàìjíríà ó dẹ̀ lò ọ̀dọ̀ ó kọjá ayé ẹ̀ náà lọ́rọ̀ kan ń fọn kiri ni àti ibi tó yẹ kó náwó sí àbí sí òye kó náwó sí yes then ìgbà tí mẹ́tàlá náà tún débẹ̀ ó ń ṣe bọ̀ but kò sẹ́ni tó mọ ọlọ́run ṣe ń dájọ́ ẹ̀ torí ìwà tó wù náà ni ọlọ́run tún fi bá kun ṣá o then ọbásanjọ́ débẹ̀ ó ṣe ìwọ̀n tó àkàkà gé bí ológun ó ṣe ìwọ̀n tó lè ṣe gbogbo ìwọ ni àwọn national shipping line airways gbogbo kinní wọ̀nyẹn àsìkò ẹ̀ gbogbo tẹ́tà kò sí ni kí wọ́n dá pàápàá ń gbà yẹn wìtìwìtì ni ewu títí ibì kan wà ní marina gbà yẹn tó ń pè ní keyside activity wà àwọn lọ wọn ọjọ́ ọjà ń wọlé kálukú tí ó ṣe pẹ̀tà ìgbà táwọn ológun àwọn bàbá ń gídá ti ṣàkàrí ló kọ́kọ́ bẹ̀rẹ̀ kan máa ṣowó òlu báṣubàṣu tó ń sọ fún wa gbà yẹn pé àwọn èèyàn tí ìbẹ̀rẹ̀ sí ṣe àǹkànjẹ nínú dustbin nínú tó ń dalẹ̀ sí ìgbà yẹn níwọ̀ tó bá ti ra plane wọ́n á fi champagne launch yẹn àmọ́ inú àwọn olórí wa ń gbà yẹn tó jẹ́ pé wọ́n ṣe champagne lórúkọ ẹ̀ so ìgbà tí yẹn náà tún lọ tí ṣàgàrí kúrò ìgbà tí ìdí àgbọn àti mẹ́tàlá àbínú ìdí àgbọn àti ìdí àgbọn ṣá àti ìdí àgbọn àti.

0: ati Buhari. Yes. Igba ti Buhari asi ti agbon debe. Won ton je ki ka mo pe ofin sise. Won mo ofin sise. Oni ka ru ko se ni to le ko stop tap ko so se to ma so fun yan ti on ba de bus stop. Won mo pe ko un to. O lo si ko si bi yan de won mo pe ka to.
1: Ni nkan wa leto.
0: Leto. Baba nki da lo de to wa so dugo to wa so ti pe oni ko je ki nje. Olo institute 10% ita mewa. Olo institute ita mewa. Yes. So ngba ti baba nki da le tun to se to fe se. Oko yi to ni ko o se gbogbo e lo se se. Atowo ton lo ri ni kini ton lo da pada ti gbogbo ton da gbogbo e. Mabiti ti gbogbo e won le. Abasha wa debe o be si se pasha pasha. So won kon ko kon fi yan ru bon ti le. Ti kolon to tun ba wa o ba da si. So leyin ka basha na o tun lo. Awon o pa sanjo tun pada wa. So bakale keji e na o se won to le se tori gogo pese ton mo je sile pata ohun lo san la koko e ni la koko ni military regime o ba sanjo Nigeria n ya World Bank lowo
1: be
0: yes an ya World Bank lowo 150 abi 250 million la ya World Bank lo no lo lowo lowo nsin o ta ti je World Bank o tin lo si 200 trillion.
1: Ben
0: awa la ya won lo won gba yan
1: ni isin ba ya won ni ya won
0: pe laye Obasanjo gba ti gba to to wo wa Nigeria awon Dubai lele ni yi won wa ba pe ko ya won lo kan fi tun lo awon se o ko ko fun won a mo be ka lo fun won gba yin ni awon yan wa nsin amara yi ati de Dubai a yan be bo ba se o wa tori aye Obasanjo na ni o no your salary wa we mo tin sise ngba yin don fi jaja South Africa after two doji san o fun wa bo doji se san o fun wa won be si yo owo ton fi support won ni South Africa so oni ka kokon sha nse ti e bashu gba to mo mo pe Olorun o ni fa ilu yi tori gbogbo ni gbogbo agbaye ko so orile ede to Olorun ni fa to orile ede wa Nigeria yi ko de sibiti mo de ti mi le fowo soya pero pata wa nlo loyinbo ngba won yen ta ba ti ti ton ba ti ri green passport wa kia no mani mo ranti ilu kan ti mo lo ngba Spain ti mo lo bi mo se wa ni ibi ta ti se faji omo kan wa ba mi lati Colombia lati America South America oni sa American ni mo ni no mo ni am Nigerian oni he that the oil rich country o se fi ori aye bi awon ton jo wa ton jo to awon tourist ton jo wa o fodo won le wa joko ti mi lori bus le yes so ni ilu yi Olorun o da wa o de fi gbogbo nkan te wa Olorun I need te Olorun to n ye awon olori to sese wa wa dancing to je pe ko ni ka ku bojo bam bam ni mo yo mo gbe bi npo mo la keji mi omo pe Olorun a tun gbogbo eto a tun da ko si nkan ti enikeni se asele ni o ko sase gbe o
1: e seun
0: bi Olorun de ni fe wa de o ma ja fun wa laipe laijina amari no ni leyin ona
1: lagbara Olorun baba wa Jesus baba wa Taiwo
0: dilo e
1: seun adupe o won yan na na loko kan ijeji won yan na e ja wo pe yi e lo e kale o
2: e kale
1: sa e kale sa o
2: e peto
1: olon lo nto oruko yin ati bi e tin pe
2: awon baba wa doctor e ti step pe mi mo oro be oye ke mi o ni be po la kai mi je po mi sa
1: be ni sa
2: ibi ti o ri pe oro wa ti wo wa number 1 ati ko ta gba ibi pe de yen ati ko gba ibi pe de ibi be ni gba yen tori to ba je pe sa yen ni wo pa se mi na ti ri aye oruko ti mi ni pela ti mo ri ka lo mo ya ko alatala pa oro
1: e gbo mi sa ah pelu yin
2: to ba je pe awon she saw only what you won't buy it. To buy the book by it, but we have been looked down with both of you. Be South Africa, she really knows you are Bamaria, Madame Magdado. At Sherry, go with your answer, I depend on you at your best people go on or she. The city teachers, you know, one new year to be called the Bomot is the new. We have time to buy a picture at 80. Some of you see that, but I need a better one. My life will go over Nigeria, but my dad will. So you don't care, look, there was to see.
1: Eshiun. Ẹ̀lú ẹ̀ kalẹ́ o.
2: Ẹ̀mọ̀kalẹ́
1: sà.
2: Ẹ kú ètò.
1: Ọlọ́run ló ń tó sà o.
2: Orúkọ tèmi ni Yakubu Olakeji. Ó ń pè
1: láti Kétu. Bàbá wa ẹ̀ kalẹ́ sà.
2: Ẹ̀ kalẹ́ ẹ̀ ṣeun ẹ̀ kú ètò.
1: Ẹ̀ ṣeun o, ẹ̀ sà.
2: Bàbá wa kan máa ń pè sí orí ètò. À ń pè ní Ọ̀jẹ̀dọ̀kùn Suleiman. A ní ọ̀rọ̀ tẹ gbé wa ẹ̀kẹ́nu. Àkọ́kọ́ náà gbogbo àwọn olórin wa pátápátá wọ́n gbìyànjú.
1: Látilẹ̀.
2: Bẹ́ẹ̀ni. Látilẹ̀. Kò sẹ́ni tí ó fẹ́ wà nípò lórí àdípò kan tó máa ní kó bàjẹ́ máa lórí. Àbẹ́ẹ̀kọ́ ni. Wọ́n sì ní kò sẹ́ni tí máa ń dà láwò aláwo dé òjijì ló ń báyàn. Ẹ rí i pé gbàtàgbà independence ta wà ní region mẹ́rin. Oníkálukú wọn gbìyànjú wọn develop oríjọ wọn. Nàìjíríà dẹ̀ ń lọ sókè. Ẹni gbégbà yẹn wọ́n dálé sẹ́lẹ̀. Ní ilẹ̀ Yorùbá ń bí báyìí, àwòlọ́wọ́ àtàwọn tí wọ́n jọ síjọba wọ́n dá kòkó àwọn sílẹ̀. Owó kòkó yẹn òun náà náà fi kọ́ kòkó àwọn sílẹ̀ náà fi ń ṣe mèremère. Nílẹ̀ mo rántí pé ilẹ̀ Haúsá náà, àyẹ̀ náà. Wọ́n dá àrẹwà tẹ́sítà mílẹ̀ tó jẹ́ pé wọ́n ń ṣe àsọ́ńbẹ̀ ní Kaduna. Ẹ sì rí pé gbogbo ìgbà yẹn náà ohun tí wọ́n fi ń ṣe àsọ́mọ yẹn owó ibi ni wọ́n ti ń gbìn ín. Kì í ṣe páẹ̀sẹ̀ import materials.
1: Bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè wa náà.
2: Tó ta bá wùgbà náà a rí pé gbogbo ẹ lọ létò létò. Ṣùgbọ́n ìgbà tó yá ó yí bìrì. Gbogbo àwọn iléeṣẹ́ tí wọ́n dálẹ̀ kò ń dojúdé ní kọ̀ọ̀kan. Gbogbo àwọn iléeṣẹ́ tó dojúdé kì í ṣe wọn gbọdún ogójì ọdún sílé o tó ti ń dojúdé díẹ̀díẹ̀ o. Tó nípa bẹ́ẹ̀ ni pé oníkálukú wọ́n gbìyànjú. Tó ọlọ́run kò dé ìyànjú oníkálukú láti. Àmọ́ bí tá a ti mí ìṣe tèmi rò ni pé ìgbà tí a ti wá rí epo. Tó a di pé olórí wa ń gbà náà ó sọ pé owó kọ́ ni problem àti iná ni problem. Ìbẹ̀rẹ̀ ló dàbí ẹni pé ta wá pa ètò nǹkan ọ̀gbìn tó gbé gbogbo Nàìjíríà sókè ta pàtì.
1: Ta pàtì ta kọjú mẹ́kọ.
2: Bẹ́ẹ̀ni. Ẹ sì rí mọ̀ pé bàbá wa nígbà táwọn tá kó wa lẹ́rù yìí tí wọ́n mú ìwé wa. Orin kí ni àwọn bàbá wa sì fi rán wọn létí. Tá a fi ṣe wa lẹ́nu iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ẹ̀sẹ̀
1: wa.
2: Ẹni kò ṣiṣẹ́ amọ̀jalè. Tó àwọn bàbá wọ̀nyẹn bá ṣe ní wọn ò lájú wọn ò kà wọ́n tètè rán wọn létí. Ẹ má fi kinní kan gba kinní kan lọ́wọ́ wa o. Ṣùgbọ́n gbogbo ìgbà náà
1: àtàwọn
2: ìròyìn
1: àtòlórí.
2: Bẹ́ẹ̀ mọ̀ pé ojú ìwé láti ojú àwọn ọmọ wa kọ.
1: Bẹ́ẹ̀ni.
2: Kódà ìgbà tán tó máa sọ tá máa yí orin yẹn padà ló wá di pé bàtà mi arúgbó kò kà.
1: Tó bá kàwé
2: rẹ. Tó bá mọ̀wé rẹ padà. Ibi tá a ti mí ṣe ẹnìyẹn o. Àti ilẹ̀ Yorùbá, àti ilẹ̀ Igbo, àti ilẹ̀ Haúsá. Wọ́n tá a fi ń ṣe ọrọ̀ ajé sẹ́ mọ̀ pé ilẹ̀ Igbo náà ti rí epo jù. Nígbà náà.
1: Bẹ́ẹ̀ni.
2: ebe ta ti mesi ni de de sikini ese ngo po ni so emi o le ni won ku ya ju won ku ya ju ama pelu gbo lo Nigeria ma pada
1: ah be lo gbo
2: lo ebe ka ni be fe be Nigeria la le ne pe e ri mo pe gbo akitiyan awon baba won yen nigba na emi ni oju orin ni o emi ni kini kan ni o e ri pe gbo e ti pare ta fe gbo mo ama ni se won ti wan tun pe gbo e ti ke ona na e we se se ba tan bayi e we tan se lo sokoto e we ti wan to ese nsin e kalaba on to wan ba mi nu je din ise ta se ta fi pa gbo e je na tun bere nsin o
1: e sa wo
2: Sir, my friend, listen, I think if I don't stress, I see any track in me. When you have a family group, I don't know. Oh, my sister, you are a woman, I'm a woman. So you could see by training, then you could see by training through the realm. I must say, my friend, I won't buy it. I want to get in here. I'll be back on it.
1: Benny, what do you want to tell you, my leg? Tin fa ijamba oko oko oju orin
2: oko oko to doju de okay lenu jo meta e na nsin e ri pe ibadan express way ta wi na ta to ese ba se tan nsin awon na ti won se sibe
1: awon kan kan lo yo
2: oju ona ma mo pe ke se mi pe won tun yo yo awon na yen
1: beeni won yo jeun
2: so won tun da wa pada ko niyan
1: beeni
2: again o sta ru to na se nsin mẹ pe won tun ni won yo awon kankan nu e won number agency ijoba wa se pe awon ma dawo e duro iye le bi o ma be Nigeria o so ibaje e ti po ju
1: o tun mo si wi pe ta ba nta ko to oro sa won tin sakoso ka wa na mo bara wa soro gege bi omo ri le
2: ka wa na mo bara wa soro
1: e seun e
2: seun ajo tori olohun
1: e seun o e
2: seun ami yan ju pe to ka tun da Nigeria pada ka tun mo ma pa seyin mo láti mọ bá àwọn kan wọnyẹn jẹ gẹgẹ bí ìmọràn tèmi ẹṣẹ ohun
1: ẹṣẹ adúpẹ o láti kẹtù ẹṣẹ adúpẹ ẹ wo ẹja ṣe báyìí bàbá ojú aago aago méjìlá lọ aago méjìlá kù bí ogún ṣẹjú báyìí n tá ṣe leléyìí ẹjẹ àwọn fi lè ṣe lọ lálẹ ẹjẹ àwọn fi yìí ṣe lọ lálẹ yìí oníyan ṣe ọlọbẹ ṣe gbogbo ẹyin tẹ bá fìfẹ jẹ kú àìbínú tá mọ fẹ yìí ṣe lọ lágbára lọwọ ọlọrun ọba mi èdùmarè ọjọ mẹjọ èmi àti yín a tún pàdé lórí ètò aráàgbà ọdà lágbára lọwọ ọlọrun ọba ẹyin o tọ gbó kí gbogbo ẹyin olólùfẹ wa pátápátá tẹ ń láǹfààní àti mọ gbọ wa gbogbo ẹyin tẹ pè wá wọlé sórí ètò àtẹyin tẹ láǹfààní àti pè wọlé gbogbo yín pátápátá náà ni mo kí o lágbára lọwọ ọlọrun ọba mi èdùmarè iná ò ní tán wo yín àníró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ àti gbọ́ra wa lálẹ́ yìí lágbára lọ́wọ́ ọlọ́run ọba ẹ̀yìn àtújọ pàdé lọ́jọ́ mẹ́jọ bọ́ bá dàárọ̀ ọ̀la náà ní kẹ gbé síbẹ̀ rédíò 1103.5 FM náà ni ẹ̀yìn níbi tó jẹ́ wípé ẹ ti láǹfààní láti mọ gbọ́ wa láti aago márùn-ún ìdajì ọ̀la ẹ̀ẹ́tẹ́ sì láǹfààní àti mọ gbọ́ àwọn ìròyìn láti inú ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà eléyìí tó jẹ́ pé yọ jáde fún tààrọ̀ ọ̀la ẹ̀yìn aago mẹ́fà bá ti lù báyìí ẹ̀yìn àátù láǹfààní àti gbọ́ra wa mẹ́rin ẹjẹ́ àfihàn báyìí lálẹ́ yìí fún títí dọjọ́ mẹ́jọ tá a mú àkọ̀tún wa fúnra wa tó oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe gbọ́ ìtẹ̀bà fẹ́ jẹ́ kwa ìbínú ẹ ṣeun bí ẹ ti ṣe ń tẹ́tí gbọ́ wa àdúrà mọ́ mi balógun ló kọ́ mi adaba ńlẹ̀ yín èèyàn mọ̀ mí sí ètò ìnílò onígbọ̀wọ́ onígbọ̀wọ́ ló lè ètò ètò ló lo onígbọ̀wọ́ lágbára lọ́wọ́ ọlọ́run ọba mi èdùmarè ànídààmú ẹ pè mí fún ìkéde àti polówó ọjà nìkan ẹ̀yìn sì lè fẹ́ ṣèrànwọ́ fún ètò yìí kẹ sọ wípé tọ̀ ẹ fẹ́ gbéṣẹ́jú márùn ẹ fẹ́ gbéṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kẹ sanwó ẹ̀kẹ́ ni ó da ẹ mọ́ bá ń ṣe nǹkan báyìí láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bẹ́ẹ̀yìn ò bá tiẹ̀ ṣe bẹ́ẹ̀ni ò bá tiẹ̀ polówó nǹkankan mo kí bà mi àmì Taiwo Télọ̀ ẹ ṣeun o ẹ ṣeun adúpẹ́ mo kí bàbá wa John mo kí yín o àtúnretí àwọn míì náà lágbára lọ́wọ́ ọlọ́run ọba mi èdùmarè torí gbogbo wọn náà ni wọ́n ń sa ipá láti rí pé ètò yìí ó ń tẹ̀ wájú mú kí yín o ẹ ṣeun adúpẹ́ ká mọ̀ fèyí ṣe ìlọ́lálẹ̀ yìí títí ọjọ́ mẹ́jọ tẹ́ láǹfààní àti mọ̀ gbọ́ wa àdúrà mọ́ mi balógun ló kọ́ mi adaba ìnálẹ̀ yìí yán mọ̀ mí sí ìpàdé wa ó di wọ̀ bí ọjọ́rọ̀. Mm-hmm.